0: ko tun je pasho lowo omo to jise gf ni ojo gbo re 1005 fun ti yoko fun tomo yen bo ti fun ni eri ajade abami eri anoint aworan omo yen anoint aworan re urugbi aduo bi peni janala fun eni kan ni kini account number access bank ni ma call 00960 74221 Access Bank Olarewaju Solomon Olagbemi eni kan nuhun ti ri ko 00960 74221 Access Bank Olarewaju Solomon Olagbemi bo ti fi se omo ni ku ma lori bo ti fi si o ni pada tun jiya o je paso lowo omo yo si dara fun e to ba ti se ma pe woli kin suri fun e yo si dara fun e ero ibanisoro meji ni won pe fun e fi pe mi ko ba mi soro o de le mu appointment date lori ero ibanisoro yen bo ti pe fun e ka tu jo gbadura ka jo foju roju eyan die ni mo fe gbadura fun laaro bo ba wa ni won pe mi kin suri fun ati dile re boya
1: 080-26-61-36-10
0: gbogbo ẹyin ti ẹni ìdámẹ́wàá lọ́wọ́ àbí ó ní ọrẹ kan fẹ́ máa fi ẹnu ètò yìí lọ́wọ́ láti gbé prógáàmù sí ìpele tó tún yàtọ̀ sí tó gbọ́n ẹwọ náà lè fi ọrẹ yẹn sínú gtb bank àbí ó ní ọrẹ kan tí wọ́n fẹ́ máa sọ slot méjì mẹ́ta àbí wọn náà fẹ́ sọ ọrẹ ọjọ́ agbára ẹnìkan ní kíni àkànà gtb ni kíni àkànà ẹnìkan ní ẹnìkan ní kíni àkànà gtb ni o ya ma kọ sílẹ̀ 00164997 23 gtb ọlárẹwájú solomon ọlágbèmí ẹnìkan níhun ti rí kan 00164997 23 gtb ọlárẹwájú solomon ọlágbèmí má gbàgbé 7 sunday ńlọ tuesday méje ńlọ wednesday méje ńlọ monday méje ní ìlú ifọ̀ ó ti bẹ̀rẹ̀ báyìí wednesday méje ní ìlú ifọ̀ àti ní ìyànà ìpájà má gbàgbé thursday méje ní ìyànà ìpájà ó máa ní agbára gbogbo gbogbo ilé tó ti ń bọ̀ ipò mú èso padà ní fún ṣọ̀rì pẹ̀bí parapọ̀ júlùmọ̀ bàbá mi rán mi sí àwọn èèyàn kan mo fẹ́ sọ tẹ́lẹ̀ sí ayé àwọn èèyàn just 10,000 péré ìwọ náà rí pé ó wà nínú ètò yẹn ó dẹ̀ máa dára fún ẹ wàá dẹ̀ fàyè dúpẹ́ pàtúnyí ọlọ́run ó dẹ̀ torí bẹ́ẹ̀ kò yí padà yéṣù alágbàwí wọn báwọn agbàgbé wípé tá a bá ti kú òǹbí à ń lọ sí à ń paradì fún ṣọ́ọ̀rù àpàdé ní ìyànà ìpàdé àti ìlú ifọ̀ ìwọ náà gbìyànjú wo bí kí ìwọ náà ran ètò yìí lọ́wọ́ kí ìwọ náà lè di ẹni tó ń sọ ẹ̀rí abamẹ tó ju ọjọ́ orí rẹ lọ báwọn agbàgbé wípé àpà alákòókò yìí bákan náà lọ́la yéṣù olúwa wa.
2: From Lagos, this is
3: Jordan. 105.5 FM.
4: This is Jordan 105.5.
5: Station with a voice for entrepreneurs.

0: ayé, mami, ẹ máa pẹ́ láyé lórúkọ Jésù Kristi. Pásítọ̀ and Pásítọ̀ Mrs. Dúdú Yemí àti gbogbo ọmọ ìjọ Comfort Life Mission International ilé ìfẹ́ branch. Wọ́n lé òní ṣe ìsàn tẹ́bí tara àti gbogbo ọmọ ìjọ. Iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dòkú lórúkọ Jésù Kristi.
1: Bàbá mi ẹ káàárọ̀, Ọlọ́run máa tẹ̀yìn síwájú. Bàbá mi, èmi náà ráàánú gbọ́. Ó ṣẹlẹ̀ lánàá, ọjọ́ tí ẹ fi ní bàbá rìdíìmù, wọ́n fún ní mọ́tò. Ẹ pin láwọn pásítọ̀ yín lọ́wọ́ wípé ọmọ ìjọrí afẹ́fẹ́ ni mí o. Ẹ pin fáwọn pásítọ̀ yín wípé kí ẹ bless ẹ lọ́wọ́ wọn ìlú UK mo wà. Bọ̀ èmi náà wọ́n á mú mọ́tò tèmi náà, wọ́n wá fi kàn bẹ́ẹ̀ ṣe ànọ́ìtì ìta bẹ́ẹ̀ ṣe ń bless ìtọ́wọ́ àwọn pásítọ̀ yín yẹn. Bẹ́ẹ̀ lèmi náà wọ́n fi kàn látọjú screen. Mo wá fi pamọ́ látijọ́ yẹn. Èmi náà ṣáàbọ̀ gbogbo bọ́n ṣe ní kán ṣe èmi náà ṣe lọ́jọ́ yẹn. Wọ́n á fi mọ́tò yẹn pamọ́. Nígbà tó wá di lánàá 7-7, bàbá kan wá ń give testimony fún fi mọ́tò sómi fún ọmọ tí ò rọrùn sùn tó ti ń ṣe dángàngàn. Èmi náà bá wá mú mọ́tò, mo ní gbogbo àná tí wọ́n fi láti di ijọ́ mẹ́ta ṣe ni mo déédé jí. Mo wá rí mọ̀ pé ìlé lajúmọ́ gbogbo ojú mi ó pọ́n kìkì ẹ̀jẹ̀ ni. Tó ń ro mí burúkú burúkú bí mo ṣe mú èmi náà bá wá ní pé mo ti logunlogun títí kò lọ mi ìrìnà. Bó ṣe wá di lánàá mo ṣe parí ìkíní yẹn tẹ́ni yẹn ní pé bó ṣe sọ mọ́tò sómi tó ń fi lé ọmọ lára rẹ̀ sí dà. Èmi náà ní mọ́tò yìí gbogbo bó ṣe ṣe prógrámù lánàá yẹn ní ìrìnà mo kọ̀yìn sí skírínì torí mo ní pé bóyá torí skírínì tí mò ń wo ní tẹ̀lé wo skírínì orí fífọ́ gbogbo ẹ̀ mo ṣáà gbá àwẹ̀ yẹn èmi náà gbàdúrà. Mo bá mú mọ́tò yẹn èmi náà bá kìbọ̀ omi tẹ ní pé ẹmbílẹ́ẹ̀sì tẹ ní pé ká gbé kalẹ̀ èmi náà bá gbómi kalẹ̀ síbi tẹlifíṣàn mo bá nínú omi yẹn mo bá dà sí mọ́tò yẹn mo bá gbé lérí mo bá dijú lọ. Bàbá mi bójú mi sí kílíà nìyẹn o. Orí fífọ́ gbogbo ara irun yẹn dẹ̀ lọ láti bíjọ́ mẹ́ta tèmi náà ti rórun sùn tí mi ìlé lajú. Bàbá mi mo dúpẹ́ o, ẹ ṣe gan ni o, ìpè yìí ìpè mi náà o, ẹ ṣe mo dúpẹ́ mo lẹ́rìí o, ara òní mi o, ara òní kan yín o, ẹ ṣe o.
2: Nice! Ní ọjọ́ Sunday gbogbo ẹ̀yàn ọmọ ọlọ́run, ọjọ́ yẹn ni ọjẹ́ climax ìpàdé, àwọn obìnrin ń jáde lónìí, women day out lágbára ọlọ́run, ìgbà tí ó bá fi di bí ọwọ́ 11 wọn ó ti pé síbáṣíbá. Ní ọjọ́ Sunday ni ìpàdé combined service láṣẹ gbogbo ibi tí ti wá wà ẹ̀mí olúwa ní ká pé síbáṣíbá ní wema and ìsìn yẹn yóò bẹ̀rẹ̀ ní aago mẹ́jọ ìgbà tí ó bá fi di bí ọwọ́ aago 12 convention ni climax ìpàdé ni ìpàdé wẹjẹwẹmú ni ìpàdé ìdùnnú ni ìpàdé ayọ̀ ìpàdé ìgbéga ni. So ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́mi káàkiri àgbáláyé be my guest on Sunday.
3: Praise the Lord. Orúkọ mi ni Ẹ̀rí Wùmí. Mo ń sọ̀rọ̀ láti ìlú Èkó. Mo jẹ́ ọmọ ìjọ orí afẹ́fẹ́. Orí afẹ́fẹ́ nínú rédíò ni màá ti ń gbọ́ bàbà. Èmi náà ní ẹ̀rí. Rí mi lọ báyìí. Ní bíi 2 weeks ago, ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni ìjọ Saturday. Bàbá mi ò sọ fún wa pé a máa rí owó kílẹ̀kùn tó ṣú. Ọlọ́run ṣe fèmí náà. Mo gba fóònù tuntun. Ọmọ mi ó ní kọ́ lọ́ra fóònù tuntun fún mi tí mi tiẹ̀ lérò. Wọ́n gbé fóònù tuntun fún mi oníjọ Saturday ọjọ́ tí bàbá mi nípa máa rí owó kílẹ̀kùn tó ṣù. Fóònù tó close to 200,000 tí mi lérò. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá mi ò ìfàmì òróró yín ò ní gbẹ o. Lórúkọ Jésù gbogbo ń tẹ bá ń dáwọ́ lébà á máa yọrí sí rere. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èmi náà ṣe ẹ̀rí eléyìí o. Màá tún mú ètùtù ju eléyìí lọ wá. Agbára Ọlọ́run.
1: Bàbá mi ò èmi náà lẹ́rìí o. Orúkọ mi ni Ìfẹ́dayọ̀. Ìfẹ́dayọ̀ Williams láti Sango Ọ̀tà. Èmi náà lẹ́rìí sá o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Comfort Life o. In fact

0: ọ̀pọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ fẹ́rí tó dahoro lásọ̀kọ̀ ayé ló bá ilẹ̀ yẹn sọ̀rọ̀ òru dẹ̀ni ayé ti sẹ́ ẹbí mọ́ gbàgbé a máa ń kọrin kan a ní kó máa bóoru dẹ̀dẹ̀ lọ kó máa bóoru dẹ̀dẹ̀ lọ ogun tó bóoru dẹ̀dẹ̀ wọlé kó máa bóoru dẹ̀dẹ̀ lọ. Sọ́ọ̀bù ẹ tó wálẹ̀ yẹn kí ló mọ̀ tó débẹ̀ òru ni ẹlòmíì máa kúrò bíi sẹ́ lálẹ́ tó bá dé sọ́ọ̀bù láàárọ̀ nígbà ó bá débẹ̀ èmi àná ti yàgbẹ́ síbẹ̀ èmi àsopọ̀n bá bí ẹ̀jẹ̀ ńbẹ̀ èmi àní wọ́n ju nǹkan síbẹ̀ èmi àní wọ́n da nǹkan síbẹ̀ wàá ti mọ̀ pé òru nìyẹn kó o tó close kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ìgbà tí wàá dé láàárọ̀ ó pa bẹ́ẹ̀ irú ogun bẹ́ẹ̀ òru lèèyàn máa ń sẹ́ ilẹ̀ tó fúnra rẹ̀ rà tó dẹ̀ kọ́ ilé sórí ẹ̀ nígbà wàá kó débẹ̀ tán ó wà rówó mọ́ ṣé bíbí kan ló wà tó ti kọ́ ilé yẹn kí ló kó bá sì kí ilẹ̀ yẹn gbogbo àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ mọ̀ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́tẹ wà lábújá ẹ máa múra ńlẹ̀ o a fẹ́ bá ilẹ̀ sọ̀rọ̀ mo gbàdúrà lórúkọ jésù ilẹ̀ rẹ máa jí ilẹ̀ rẹ máa jí. Gbọ́ bí àwọn ọkọ̀ tó máa kó àwọn ọmọ ọlọ́run wá sí area 10 bó tó máa rìn ní bus 1 láti Buhari Agbadúzè wá sí parade ground bus 2 láti Súlẹ̀já Agbamandala Ṣùgbà máa bọ̀ sí orí pápá ìsọjí ní parade ground bus 3 ó máa gba Màsáká Maraba Yanya a máa kó wọn bọ̀ sí parade ground bus 4 láti Babalada Gìrì Agbàsùká Lúgbé máa bọ̀ sí parade ground ní pápá ìsọjí bus 5 ìyẹn láti pèpè mo ti máa kọ àwọn ọlọ́run wọn dẹ̀ máa bọ̀ direct sí parade ground lórúkọ jésù wàrà àdọ́gbà mo náà máa gbàdúrà sí ilẹ̀ fún ọjọ́ mẹ́rìnlá ìwọ gan mọ̀ pé kìí ṣe lásán a ti bẹ̀rẹ̀ àtijọ́ monday tá a ti ń ba lọ a dẹ̀ gbà bẹ́ẹ̀ bí sunday tó ń bọ̀ lọ́hùn kàbárí àdá mo pàṣẹ ẹnìkan rí mi gbọ́ bí wọ́n bá gbàgbọ́ lórúkọ jésù ìfẹ́ ọlọ́run fún ògo rẹ wọ́n máa wá sí ìmúṣẹ́ in the name of Jesus ṣé mo fẹ́ sọ̀rọ̀ kan fún ọ sọ pé ọlọ́run ò dá ọ bẹ́ẹ̀ rárá o ọlọ́run ò dá ọ bẹ́ẹ̀ àwọn kan wà ń bíbélì tọ́lọ́run ò dá bẹ́ẹ̀ bọ̀tí wọ́n bára wọn bẹ́ẹ̀ ẹni tó fẹ́ ní ìyàwó ní sùlọ́kà tó dẹ̀dẹ̀ lé tí ò lóyún sọ̀rọ̀ ọlọ́run dá bẹ́ẹ̀ ni kò dá bẹ́ẹ̀ ayé ló ṣe bẹ́ẹ̀ tó dẹ̀ bára ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ pé ó dá lè sẹ́sílẹ̀ tó dẹ̀ ń lọ tẹ́lẹ̀ lẹ́ẹ̀kan ó dẹ̀ fọ́dọ̀ ṣe lásán ni ọlọ́run ò dá bẹ́ẹ̀ ayé ló sọ dà bẹ́ẹ̀ ó dẹ̀ bára ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ bára àwọn kọ́mpìnì ńlá tó fọ́dọ̀ ẹ lọ bèrè ó lè jẹ́ gẹ̀tì máa ń lásán ńbẹ̀.
1: Welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
2: the voices you need at work all day, every day till payday.
3: What's Jordan 105 FM?
0: Mune he, ajala tinjara yin. Ewo kini tuma ye? What sala ye for me? Ah, mune ke ajara yo. Benny, so wana obodo jara re.
1: Your favorite tunes are just a click away.
4: You feel it.
0: Sọ pé mi ò ní gbà.
5: Mi ò ní gbà.
0: Gbogbo máa yẹn ni. Nínú ìwé Mark ní chapter 1 verse 40, 41 and 42. Ìbéèrè yìí.
6: On social media, Facebook, Jordan 105.5.
0: Pé ọkùnrin kan tí ó dẹ̀tẹ̀, ó tọ̀ wá. Ó sì kúnlẹ̀ níwájú rẹ̀. Ó sì ń bẹ̀ẹ́. Ó sì wòpù pé bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́. Jésù sàánú rẹ̀. Ó na ọwọ́ rẹ̀. Ó fi bà á. Ó sì wí pé mo fẹ́. Ìwọ di mímọ́ bí ó sì ti ń sọ̀rọ̀ lójú kan náà ẹ̀tẹ́ náà sì fi sílẹ̀ ó sì di mímọ́ yá ibi tó bára ẹni yẹ bọ́ kò jòkó tẹ́tẹ́rẹ́ ọ sáré ó gbọ́ ẹ̀rọ jésù ó dẹ̀ lọ́bẹ̀ tí ò bá lọ kùrúsẹ́ẹ̀dì yẹn ń jọ yẹn báyé ìbáṣe wà nìyẹn ẹnìkan rí mi gbọ́ lórúkọ jésù awọ sọ
5: amen
0: awọ sọ
5: amen
0: awọ sọ
5: amen
0: awọ lẹrẹ sọ
5: amen.

Ǹjẹ́ mọ̀ pé owó da? Owó da, owó ṣe pàtàkì gan nínú ayé ọmọnìyàn. Bẹ́ẹ̀ bá dé ọjọ́ ìdìbò, owó ni wọ́n ń wá ń bẹ̀. Ọrọ̀ ajé yìí náà ni wọ́n ń bá káàkiri. Bẹ́ẹ̀ dá pápá, bẹ́ẹ̀ bá bi wọ́n léèrè, wọ́n ní ọrọ̀ ajé yìí ni owó náà ni. Bẹ́ẹ̀ dé ọjà Sango níbẹ̀ wọ́n sọ fún epo owó làwọn ń wá o. Ẹ̀dá tí ń wá owó kìí wá wàhálà. Bẹ́ẹ̀ dé ọjà ilé epo, owó ni wọ́n ń wá.

gbogbo àwọn èèyàn tó wà múṣe tán wà ní oṣòdì láàárọ̀ yìí báyìí tán ṣe kẹ̀tíkẹ̀tíkẹ̀tí torí owó ni ọlọ́kadà tó ti jí látago márùn-ún tó ti wà ń ta tó ti ń gbé ní méjì ẹyọkan torí owó ni o onímaruwa tó náà ti jí láti ìdájí kùtùkùtù hàì pé ìyàwó ajẹ́ ọmọ ajá sanwó lé torí owó ni gbogbo ẹ̀ ọ̀rọ̀ owó ló dálé lórí ṣẹ̀dá kan wà nílé ayé yìí tí ó sọ pé òun ò fẹ́ràn owó ṣá mo bẹ́ẹ̀ lè sọ pé owó ló pọ́púlà jù owó ló gba ìjù owó láyé mọ̀ jù àbí nǹkan míì wà tó pọ́púlà jù owó lọ ẹ sọ fún mi orí mọ́ o.

àwọn àgbà sọ wọ́n bọ̀ wọ́n ní ohun tó bá ṣe ti ilẹ̀ ní gbé. Ẹ tẹ́wàdúà, ajé ò ní fi mí sílẹ̀, ajé kò ní fi mí sílẹ̀, òkúgun níṣọ́ oníṣọ́ bòjì kò ní fi èmi àti yín lẹ̀. Kábíyèsí Elédùmarè Ọlọ́run ọba mi tó dá ọgbọ́n. Ọ̀dúndúnmọdé làárọ̀ yọ máa sòdé dẹ̀rọ̀. Ọmọ pọ́n lóko epo ọmọ dùn lóko ọyọ̀ àwọ̀lú màtẹ lórúkọ mi. Ìran ajá ló ni gbígbó, ìran àgbò ló ni kíkàn. Ìran adìẹ ní polówó kọ́lé fámílì àwọn olóńgìní ni mo wúkọ́ fi.

o ni mu baba 72 ti n se kini ti n dobale fun mo obirin to je pe ojo ori re ti jogun odun lo tori aje to gbe darin ni aje ogogo ni so eran gede lo nja aje yo de gbogbo wa loni ibere pin ose na lo ni ojo jimo alayo jimo loyin ojo kewa ninu osu keje gbogbo ta n wa laari ire awa wa wa e sami owo nlanla dollar pound sterling euro gbogbo owo ti a na lorilede aye ni o wa wa wa loni gege bo ni se je ojo kewa ninu osu keje adun adun anlarin e le fi adun oyin ke fi weti reke ṣùgbọ́n gbogbo èèyàn tó jẹ́ wípé ìgbé ayé tó ń gbé ìgbé ayé ewúro ni lásìkò yìí fọkànbalẹ̀ adùn torí pé adùn ní gbẹ̀yìn ewúro nǹkan kan máa ń dá mi lójú wípé kò sí bẹ́ẹ̀ dáṣe lè ṣe làálàá tó nílé ayé tá a wà yìí ọpẹ́ náà lọ̀rọ̀ wa ó padà já sí níwọ̀n ìgbà tá a bá ń ṣe tá a dákẹ́ tó bá ti ń rí tọ́rọ́kọ́bọ̀ nínú nǹkan tó ń ṣe ọ̀nà ẹni o tẹpá mọ dáadáa o wà á lówó díẹ̀ ìwé mímọ́ ó fi yé mi tàwọn kìrìsìtẹ́nì wọ́n ní ọmọ kìnnì wọn aṣáláì ní ibi àsì máa pa wọ́n ṣùgbọ́n àwọn tó gbẹ́kẹ̀lé olùwà wọn kì yóò jogún òfò orílẹ̀-èdè nàìjíríà ṣe máa da ọrọ̀ ajé wa sì máa sùn wá bọ̀ yóò dùn dáadáa àwọn ìjọba náà ń gbìyànjú pé kí gbogbo ẹ̀ ó lè dá ṣùgbọ́n ó bá jẹ́ pé àwọn kan ní bẹ nídìí kó dàrú fọ́rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run ọba arrest wọn kó wọn ṣàkóso rẹ̀ tí wọ́n mọ́ gbaga fi ṣẹkẹ́ṣẹkẹ̀ mú wọn lọ́wọ́ kó fi dè wọ́n lẹ́sẹ̀ àwọn ti ń jẹ́ kí ibi ó máa pa àwọn mẹ̀kúnnù torí mo mọ̀ pé ìṣèjọba bàbá wa ti ń bẹ lásìkò ìṣèjọba tó dáa tó fẹ́ nǹkan tó dáa fún mẹ̀kúnnù ni ṣùgbọ́n àwọn kan gbẹ́sẹ̀ lé wọ́n gbèdìlé mọ́lẹ̀ àwọn pọnmi ilẹ̀ ló ń gbẹ fún àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn wọn orí ó gbé wá débi gíga lágbára ọlọ́run ọba mi Edumare bàbá wa high chief commander obe fabi yebiniza òun gangan náà ni mo fi wọlé sórí ètò ọ̀nà àbáyọ tààrọ̀ tòní níléeṣẹ́ jordan 105.5 fm.

0: àdúrà mi láàárọ̀ yìí fáwọn aláàánú wa, àwọn tó ń fẹ́ràn wa, àwọn tó ń kó wa jẹ gan ni o. Ẹni táwọn náà lágbárí lẹ́dùnmarè. Gbogbo bẹ́yìn náà ṣe ń wò pé Ọlọ́run dá mi lóhùn, Ọlọ́run dá yín lóhùn. Torí Ọlọ́run bá ti dá yín lóhùn náà lẹ́tọ̀ọ́ dá wa yìí náà lóhùn. Àpò ṣáṣà mùrà kì í gbẹ, àpò yóò ní gbẹ.
1: Màdé má jẹ́ kí n ṣakú bàtà, fẹ́tẹ́ mi láyé. Mo fẹ́ lákòjọ mi ìfẹ́ pasán ayé. Ọmọ kan ìdé mi ò gbọdọ̀ ṣẹ́rú táyé láyé. Steady steady.
0: FM Aminatu lele ìwọ̀n àti Múráìnà Àbókínà jọ púpọ̀. Orí náà pé FM Aminatu náà máa wà nínú Turn Up with MC Rawọ̀ lọ́la lágbára Elédùmarè yóò forin dá wa.

0: má jẹ́ kẹ́nì kan tí ẹ̀ má yìí sí ẹ̀rì mọ́ lọ́n lọ́wọ́ o ọlọ́run tó ń wa kọrin àjọ ayé ẹ ó mọ̀ ìwọ ni kó o má dákẹ́ ìwọ náà gbéra wọn ní ọmọ tó bá ṣe pálòbí ń gbé ọlọ́run mọ bí tá à ń lọ èrò wa ká tó rò gan oyè ṣùgbọ́n ìgbésẹ̀ rẹ gangan àwọn ìgbìyànjú tiẹ náà lókè erùpẹ̀ ló ṣe pàtàkì má lọ tẹ́ǹdì o má tẹ́ nǹkan kan dì kò sí ohun tán tẹ́ǹdì kò sí kankan tán tẹ́ǹdì o ọlọ́run ní ń pin á pin fún mi torí pé kò lè fi wá lẹ̀ lọ́rùn torí pé òun gangan lọ bá wa.
1: kàbíyèsí ọlọ́run ó tó fi ń tọ́lùú ẹni kan ò mọ̀ ṣàmà jẹ́ ọlọ́run.
0: pàṣẹ ò parọ́.
2: kàbíyèsí ọlọ́run.
0: orí ètò ọ̀nà àbáyọ náà mú kí n káàbọ̀ sí fún tààrọ̀ tòní tòní ọjọ́ ẹtì friday thank god is friday adúpẹ́ fọlọ́run fún ọjọ́ tuntun tá a tún rí lónìí. yẹ̀rọ kínní mi ò lọ́fà mọ̀jọ́ ọlálọ́mí ọmọ abiṣojú ọkọ̀ ọ̀fà ọmọ kẹrù ẹ̀ ló mọ̀ ká ọlálọ́mí ẹrú ló mọ̀ ilá kájọ ọmọ ọlọ́run lè bàbá tó bí mi lọ́mọ. awẹ́ nílé bàbá ìjẹ̀bú ìkòròdú nílé ìyá mi òtútù ọmọ àwọn abẹ́ọ̀kúta ìyá bàbá mi ọmọ abẹ́ọ̀kúta ni ìyá ìyá mi ìjẹ̀bú gangan bàbá ìyá mi ló wá láti ìkòròdú ẹ̀yí pé mo gbàtá ẹ̀rí olúwa gbòmí lékè àdébáyọ̀ ló kọ́ mi mc ìràwọ̀ làwọn tèmi ń pè mí akéwèjẹ pèdèpèdè máyégun náà àwọn sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ one the only àgbàlagbà ọmọdé tí ń pẹ́gbẹ́ bá bẹ̀ ló kọ́ kì í ṣe bíi ti gbéra gan-an ọlọ́run ọba mi ló di rẹ wà fákòkò láàárọ̀ yóò ẹ kò lè ẹ káàárọ̀ kò ní ó sàn wà lágbára elédùnmarè ọ̀rọ̀ ajé wa kò ní di yámayàmá. onímọ̀ràn james adesina wọn á darapọ̀ mọ́ wa láìpẹ́ yìí.
1: omi kànga ṣe fàárí ọlọ́run fojú rọ́pò.
0: agbára ọlọ́run ọba mi pọ̀ bí èèyàn kan bá lóun kẹ́ni ọlọ́run a sì tẹ́rọ̀gì bí èèyàn kan bá lóun padà lẹ́yìn ọlọ́run ọba mi a sì rán ọ̀pọ̀lọpọ̀ igba èèyàn tí wọ́n jù lọ lọ́nà kanna. bẹ́ẹ̀ni bíri bá ṣe ìwé ìkó ají fẹ́ẹ̀n gbọ́ bí pàṣọ ṣe ń kábíyèsí pàṣọ ti wọnú ẹ̀mí àbá àgbàlagbà ìjọba fújì káàfàtà gbogbo ọmọ lè kò ní bàjẹ́.

orílẹ̀ èdè gbọ́ yìí ó náà ló jáde látọwọ́ ọ̀gá ọ̀gá àwọn bàbá wa ń diṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ béjúwá producer ló pèlé epo àwọn àti pàṣọ ògùn ọlọ́run ní ilé nínú orin ọ̀hún ṣé fuji gospel kan náà pé ábọ̀mù yẹn ni lele itengbo ileyin ta gbo fm amino to ohun ati murainu abokitan ogun olorun leleyi ti beji wa pupo fun paso

àwọn kan wà bẹ́ẹ̀ wọ́n rò wípé bí àwọn ò bá sí nínú ayé yín bí àwọn ò bá dá sọ́rọ̀ ajé yín kò lè gbòòrò ìrọ́ ni ìrọ́ ni ó jẹ́ sí èèyàn bẹ́ẹ̀ náà ló lúgọ àwọn ọmọ lérí àní tí wo bá ti dákẹ́ tí wo bá ti dákẹ́ tó dúró tó sùn tó wararo tó jókòó tẹtẹrẹ tó káwọ́ gbéra bí ẹni bí adìẹ tó jò ó pa wàá débẹ̀ ọlọ́run ò sùn ọba tó lójú méjì tí wo gbogbo ayé lẹ́ẹ̀kan ṣoṣo pé ẹ ò mọ ọlọ́run tí ó dá ẹ ṣá o mọ bàbá yẹn tó bá mọ̀ tó súnmọ́ àmọ́pọ̀ ọlọ́run kò ń bèrè kó tó ṣe fún yàn kò dé bèrè lọ́wọ́ ẹnìkankan pé ṣé kí n ṣe fún kó tó ṣe fún àbó mọ̀ ni ó máa ṣẹ. sórí gbogbo àwọn tí wọ́n ń gbìyànjú wípé kó wálẹ̀ àwọn tí wọ́n ń fi bẹnu àtẹ́ lu ẹ̀ àwọn tí wọ́n ń bọjà ẹgẹ́ àwọn tí wọ́n sọ wípé kò lè ṣe àwọn tí wọ́n ní ọmọ yẹn lè je àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ sọ fún wọn tó gbogbo àti wọ́n bá ti ń sọ sí ẹ létí ìwọ má bá wọn jà kí ló yẹn tó máa sọ fún wọn sọ pé àwọn kan lọ da ẹ. èsì tó máa fún wọn lórin yìí

0: Ìyẹn olólùfẹ́ ètò ọ̀nà àbáyọ ẹ̀yìn tẹ̀lé ṣaláì mọ́gbọ́ wa ní gbogbo bàtà bá ti wá sórí afẹ́fẹ́. James Adesina, engineer, dókítà, orí ètò ọ̀nà àbáyọ, the on-service CEO.
1: Ẹ káàbọ̀ sá, ẹ kú ojúmọ́, a kú òní àti ìmúra òpin ọ̀sẹ̀. Lánàá, a sọ̀rọ̀ tó pọ̀ dáadáa lórí àwọn ohun táwọn ìyá wa, àwọn ẹ̀gbọ́n wa, àwọn àbúrò wa, àwọn bàbá wa tí wọ́n lè ṣe láti lè jẹ́ kí ojútùú wà fún ìgbé ayé àti ìdẹ́ra tó rọrùn fún wọn. Ẹja bẹ̀rẹ̀ láti ibi tí ẹ ti fi sí lánàá. Àwọn nǹkan wo lẹ ti làálẹ̀ fún wa, pàápàá jùlọ náà tẹ bá ṣàlàyé ẹ̀tàn, mo mọ̀ pé sẹ́mínà náà wà lọ́la, àbí bẹ́ẹ̀ kọ́ sà? Ṣùgbọ́n ká tó sọ̀rọ̀ sẹ́mínà yẹn, kí làwọn ohun tá a bá pàdé lọ́la nínú sẹ́mínà láta jẹ́ láǹfààní tí ó bí owó fún wa, báwo la ṣe dẹ̀ ṣe rìn, báwo la ṣe ṣe, kí làwọn nǹkan tá a máa mú wá sínú sẹ́mínà náà?
2: Ẹ ṣe gan, ẹ ṣe púpọ̀. Fún àwa tí a bá gbọ́ prógrámù lánàá, mo sọ fún wa pé mo rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè Benin Republic, Botolobo, Cotonou, láti lọ fún ìdánilẹ́kọ̀ọ́, láti lọ tún kọ́ sí, láti lọ nímọ̀ sí lórí business tí wọ́n ṣe ní Benin Republic. Nǹkan tó ń ṣe tán fi ń rówó tími náà lè gbé wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Mo lọ fún ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ mẹ́ta ni, tí mo sì kọ́ oríṣiríṣi àwọn nǹkan kan níbẹ̀. Ó ní bẹ́ẹ̀ tó ti ṣe dáadáa. Àwọn èèyàn ti dolówó, wọn ti dọlọ́la. Imáde ń sọ fáwọn èèyàn dolówó, àwọn ọmọ kéékèèké ni o. Àwọn ọmọ kéékèèké bí àwọn ọmọ tó jẹ́ pé ní Nàìjíríà ń bí báyìí, wọ́n fáwọn òbí dẹ̀ ń fún lówó oúnjẹ, tó ń fún wọn lówó oúnjẹ. Lọ́wọ́ yẹn, àwọn ọmọ yẹn ló ń bọ́ òbí wọn o. Àwọn ọmọ tó àwọn fún lówó oúnjẹ ń bí báyìí ní Benin Republic, àwọn ọmọ yẹn wọ́n ń fún ìyá wọn, wọ́n ń fún bàbá wọn lówó oúnjẹ nípasẹ̀ business tí mo lọ kọ́ nípa rẹ̀ yìí. Business yẹn ó ti wá wọ Nàìjíríà báyìí, e-commerce business ni o, kò wá kí n ṣe e-commerce nìkan. Ilé iṣẹ́ yẹn wọ́n wà nítorí real estate, wọ́n ń talé, wọ́n tún ṣẹ̀dá àwọn products fún ara wọn.

0: bẹ́ẹ̀ni onímọ̀ James Adesina wọ́n sì wà pẹ̀lú wa láàárọ̀ yìí. Wọ́n ní àwọn sì ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn fẹ́ fún wa, eléyìí tí a jẹ ní àǹfààní. Ẹ rí pé èmi àti wọ́n lọ sọ̀rọ̀ lábẹ́ aṣọ ni, a ní ká sẹ́mi mu. Onímọ̀ James Adesina ṣe sì wà pẹ̀lú wa sà. Hello sà. Hello.
1: Mo wà pẹ̀lú yín sà.
0: Ok. Tọ́ ẹni ó sì kù níbọn ró.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ fún àwa tí à ń gbọ́ program lọ́wọ́lọ́wọ́ báyìí tá à ń wò pé iṣẹ́ wo gan mo ti ẹ̀ lè kọ́, àwọn yan ìmọ̀ ìgbàlódé wo ni mo lè kọ́ tí èmi náà ò fi dùn lówó máa fi máa rówó máa fi máa kọ́wọ́ mo lẹ́nu. Mo fẹ́ jẹ́ kó yẹ yín pé àwọn ìmọ̀ ìgbàlódé tẹ́ ẹ lè kọ́ nígbà tá a wú sàdá òun ni kẹ́ ẹ nímọ̀ lórí bí a ṣe ń lo AI láti fi ṣe fídíò. Bá ṣe lo AI láti fi ṣe fídíò wá kí n ṣe fídíò nìkan, bá ṣe mọ lo AI láti mọ fi ṣe content, láti mọ fi create content, méjèèjì jọ lọ papọ̀ náà ni. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé tẹ bá ní ìmọ̀ yìí ẹ ti di olówó, ṣùgbọ́n ẹ nílò láti create time láti fi kọ́ ìmọ̀ yìí láàrin ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì sóṣù kan. Mo fẹ́ fi dá yín lójú pé tẹ bá mọ bí wọ́n ṣe ń lo ẹ̀rọ AI láti mọ ṣẹ̀dá fídíò, ẹ lè di ẹ máa rí owó gidi gan nínú rẹ̀. Torí pé nǹkan tó tún ń tà jù nìyẹn. Tẹ bá rí pé àwọn èèyàn wọ́n pariwo pé data mi ti tán mi ò ní data mọ́ o. Tẹ bá bèrè lọ́wọ́ wọn kí ló gbé data wọn lọ, nǹkan tó gbé data lọ òun ni àwọn fídíò tí wọ́n ń wò káàkiri. Fídíò orí TikTok, fídíò orí Instagram, fídíò orí Facebook. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí lórí Facebook nìkan, iye owó kò ń jẹ́ tẹ́lifí data tó ń jẹ lóṣù lọ́wọ́ mi kò lè less than 40 gig. 40 gig lóṣù tẹ́lifí Facebook nìkan ni o, àti ìsọ àwọn other website mo máa tún lọ o, afẹ́ tó 40 gig tó ń jẹ. Because àwọn videos kan wà tó jẹ́ pé tẹ́ bá ti rí ẹ fẹ́ wò parí, torí àwọn message tó ń pààsì ní agbára gan. A rí pé ilé-ìwé tuntun tí ó wà nísìn òun ni ilé ìwé social media. Bẹ́ẹ̀ni infact ọmọ yín ò téyìn ò bá lọ yunifásitì tó bá ráwọn fídíò kan tó ń ṣàǹfààní tó bá rí wọn wò lójoojúmọ́, ìyẹn gan ti tó. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jẹ́ pé orí àwọn fídíòs tí wọ́n ń gbé káàkiri lórí ayélujára òun la fi ń kọ́ gbogbo àwọn ẹ̀kọ́ yẹn. Ẹ wá wo, kò wá kí n ṣe gbogbo wa la máa ní fídíò, la máa ní fídíò rẹ́kọ̀dà àbí la máa ní smartphone tá a fi mọ ṣe rẹ́kọ̀d àbí la máa lọ kọ́ṣẹ́ cameraman àbí iṣẹ́ editor. AI nísìn ó ti ń ṣe gbogbo nǹkan. AI ti ń ṣiṣẹ́ editor, AI ó ń ṣiṣẹ́ producer, AI náà ló máa direct, òun ló máa ṣe iná, òun ló máa edit photo. AI náà ti ń ṣe makeup. Ẹ rí pé àwọn makeup artists wọn fi bẹ́ẹ̀ tà mọ́ bíi ti tẹ́lẹ̀. Torí AI nísìn, AI ti ń ṣe nǹkan tá a pè ní artificial makeup. AI ti ń ṣe artificial makeup o. Báwo lẹ ṣe ṣe, ẹ ti ẹ̀ béèrè. Ẹ bá fẹ́ ṣe é, ẹ rí pé tí ẹ bá ya àwòrán èèyàn kan nísìn, ẹ yẹ nìyẹn. Ẹ ya inú yẹn pẹ̀lú fóònù yín. Ẹ wá fẹ́ kẹ́ni yẹn kó makeup, ẹ fẹ́ makeup fẹ́ nìyẹn. Ẹ fẹ́ lipstick fẹ́ nìyẹn. Ẹ fẹ́ ṣe irun ojú fẹ́ nìyẹn. Ẹ fẹ́ bu ẹwà fẹ́ nìyẹn. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé tẹ bá gbé àwòrán ẹni yẹn lọ sínú AI, tẹ wá sọ fún AI pé AI bá ń makeup fún arábìnrin yìí o, bá ń tọ́ lipstick sí ẹnu rẹ̀, bá ń fún ní powder kójú ẹ̀ máa ṣáná, kó máa tanná. Ẹ mọ̀ pé láàrin ìṣẹ́jú àyá òun ni AI ni ó sáré ṣe makeup fún arábìnrin yẹn. Infact gan tẹ bá fẹ́ kí AI kó gẹ gèlè kó gẹ gèlè sórí ẹni yẹn, bóyá ẹni yẹn fẹ́ fi kí fọ́tò yẹn ṣe photo shoot ni, AI yóò gẹ gèlè fún arábìnrin yẹn. So ẹ rí pé àwọn tó ń ṣe photo shoot wọn ò tà mọ́ ní ti tẹ́lẹ̀, àwọn tó jẹ́ pé makeup artist ni wọ́n fi bẹ́ẹ̀ tà mọ́, torí artificial ti gbode iyen ti ra npe ni imo atowoda AI so te ba wa ni imo yi mo fe fi da yin loju pe dandan ni ke lowo ke do lowo oko ninu awon ero ta ma nlo o ni won pe ni gemini.com gemini.com g e m I n I gemini.com o ni okan ninu awon AI tools ti a ma nlo ti o je pe a le fi ko content ti a le fi se seda picture to ma to ran wa lowo so iyen je okan ninu awon AI ta ma nlo a tun ma nlo chat gpt na a ma nlo chat gpt lati fi seda picture ta fe se abi lati plan content wa ti aba fe se
0: oda e je ka fun awon eyan lanfani boye eyan meji si meta boya won ni ibere eyo kan abi meji ile ti won fe bere lowo yin papa julo lori idanileko ile to ma waye ni ola oju opo aye ti wa fun eyan ara le te ngbo wa lataaro 0906000 3352 o na loju opo ele te fi bere bere lowo onimero James Adesina ko to riwe pe ayanda won iyen fun ti aro ye e ja doke lan ka ngba ta ba nreti pe yin

0: Hello, ẹ káàárọ̀ o. Hello, ẹ kú ojúmọ́ o. Ẹ bá wa yí rédíò yín lọlẹ̀, ẹ káàárọ̀ sà.
1: Hello, ẹ káàárọ̀ sà o.
0: Ẹ káàárọ̀ mà.
1: Yes, ẹ kú ètò àǹgbádùn yín láti ìyànà pàjá Olúwa tó fún mi sà.
0: Ẹ káàbọ̀ mà, ẹ ṣeun.
1: Yes, a ní ká béèrè lọ́wọ́ dádì wa ni èló la máa fi wọlé sà.
0: Ó dà, wọ́n á da yín lò.
1: Ok, sà, ẹ ṣe sà.
0: Ẹ ṣeun, yá mi. Ẹjẹ̀ mú ẹyọ kan sí. Hello, ta ló wà ń bẹ̀? Wọ́n lè dá àwọn ẹ̀ papọ̀. Ọ̀dà, onímọ̀ràn James Adesina.
2: Kí wọ́n béèrè?
0: Wọ́n ní èlò lowó wọlé fún ìdánilẹ́kọ̀ọ́ ọ̀la.
2: Tí wọ́n bá ti send the message, ìyẹn yes, sí nọ́mbà yìí, nọ́mbà tí mo pè, màá tún tún nọ́mbà ẹ náà pè, wọ́n máa gba gbogbo ìlànà bí wọ́n ṣe wá fún ìdánilẹ́kọ̀ọ́ ìwọ̀n gbà.
0: Ọ̀dà. Hello. Ore. 09060003352. A lè fún èèyàn kan sí ní àǹfààní fún ìbéèrè yín. Mo sọ fún yín lẹ́ẹ̀kan, ẹ ri pé Aziza tó ti bí yá, òun náà bá wa dá sí ọ̀rọ̀ owó yìí. Owó ṣe pàtàkì ó, gbogbo ọ̀nà tó o bá mọ̀ láti fi lówó ni kó o ṣe o, ṣùgbọ́n má ba tèèyàn jẹ́. Ẹ̀sà onímọ̀ràn James Adesina, torí àsìkò ẹ bá wa fi àwọn nọ́mbà yín táwọn èèyàn ó pè àti àwọn ibi tí wọ́n tún ti lè rí yín bá sọ̀rọ̀ lọ́la fún ti ìdánilẹ́kọ̀ọ́ yẹn.
2: Fún èyí tí ẹ bá fẹ́ wá fún ìdánilẹ́kọ̀ọ́, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò kí ń ṣe AI nìkan láṣe lọ́la o, ọ̀pọ̀lọpọ̀ nǹkan láṣe ní ọ̀la yìí. Àgbàlagbà lè wá, ọmọdé lè wá, omidan lè wá. Àgbàlagbà gan-an tí ó yẹ pé kò tí ì rìtáyà náà tẹ́ tó yẹ pé ó dẹ̀ lókun láti rìn, ó lè wá. Torí a kọ́ nípa smart way of making money, ìyẹn tá a pè ní smart income. Àwọn nǹkan tá a ṣe tó wò mọ wọlé tí ò ní la wàhálà púpọ̀ lọ. Gbogbo ẹ̀ lákọ̀ àwa tá a lè kọ́ bọ́ ṣe ń ṣe AI pẹ̀lú fídíò. A lánfà ní àti kọ́ àwọn investment tá a ṣe tí ó fọkàn balẹ̀. Nínú sẹ́mínà ẹ lẹ́ẹ̀tì kọ́ bí wọ́n ṣe ń plan owó. Bóyá ẹ ní owó 1,000,000 naira. Ẹ wá ń wò pé owó yìí báwo ni màá ṣe ṣe tí mi ò fi ní padà sí square one. Nínú sẹ́mínà ẹ náà lẹ́ẹ̀tì kọ́ bẹ́ẹ̀ ṣe ṣe owó yẹn. Tó yẹ pé ẹ ní fowó yẹ sórí business kan ẹ spread owó yẹ sínú business bíi méjì mẹ́ta tí yóò fi fọkàn yín balẹ̀. Ẹ kọ nípa rẹ̀ business tó ń lọ sí bíi márùn-ún. Business mo gbọ́ láti Benin Republic tó ń sọ àwọn èèyàn tó lówó ní Benin Republic. Màá kọ́ wa ní sẹ́mínà ọ̀la yìí. Ẹ̀yin ni pé kẹ́ ẹ tètè dé. Aago mẹ́wàá gérégé òun ni sẹ́mínà ó bẹ̀rẹ̀ lọ́la yìí. Ibi tí ẹ ti láǹfààní láti rí mi lójú korojú. Láti wá kọ́, láti wá ní ìmọ̀ sí. Tẹ́ ẹ bá sì ń bọ̀, ẹ mú ìwé àti bẹ́rù dání láti kọ́ lẹ̀. Tẹ́ ẹ bá níwé àti bẹ́rù, ẹ mú fóònù tẹ́ ẹ fi rẹ́kọ́ọ̀dù nǹkan tí ń bá kọ yìí. Tẹ́ ẹ fi rẹ́kọ́ọ̀dù ẹ mú dání tẹ́ ẹ bá ti ń bọ̀ ní ọ̀la yìí. Ẹ lówó tẹ fẹ́ fi ṣe business o, ẹ lówó tẹ fẹ́ fi ṣe business o.
3: Yes, so my people, this na Jordan.
2: Ẹ wá fún ìdánilẹ́kọ̀ọ́. Tẹ́ bá wá ní owó, ẹ jẹ́ kó ti yín. Àwọn business ti máa kọ yín lọ́la. Tẹ bá lágbára ẹ lè bẹ̀rẹ̀ rẹ̀ lọ́la pẹ̀lú ògùn ọlọ́run ẹ sì bẹ̀rẹ̀ sí ní máa rí owó láti ọ̀la lọ lẹ́tì máa rí owó nínú àwọn business tí ẹ bá ṣe. Ẹ send yes yes sórí nọ́mbà yìí 08064095598 08064095598 orí nọmba yẹ ni send yes sí MC Rawọ náà ó tún bá mi pe nọmba méjèèjì yẹ ó tún bá mi pè dáadáa fún àwa tí a bá fẹ́ wá fún ìdánilẹ́kọ̀ọ́ títọ̀la. Lẹ́ẹ̀kan sí kẹ́ ẹ tètè dé ẹgbẹ́ tá a kún wọn jọ ní sẹ́mínà ti wáyé. Tẹ bá ti send message àti tẹ bá pè mí lẹ́yìn ètò màá dàrẹ́ẹ̀tì yín bẹ́ẹ̀ ṣe wá gbogbo ó ṣe lọ. Ẹ sanwó òwò ni ṣùgbọ́n ẹ ní sanwó fún training. Àwọn nǹkan tẹ́ ẹ máa kọ́ lọ́la ó jẹ́ nǹkan tó jẹ́ pé kíyàn bá dẹ̀ san 200,000 naira fún ó ṣeé ṣe kó tiẹ̀ má lè rí kọ́ rárá. Gbogbo ẹ̀ lẹ́ẹ̀kọ́ fẹ́ o. Tẹ bá sì ń bọ̀ ẹ ti wò pé wákàtí mẹ́ta òun ni màá fi kọ yín o. Wákàtí mẹ́ta máa pé o tí màá fi kọ yín lọ́la. te ba nbo ke gbunje dani te je tori eni ma ti raaye la so pe fe jade o eni ragala dani te ba nbo ati nkan te mu so that eni ko eko ye daada idi ti mo bi nse le ni pe ojo sunday oun ni birthday ni ojo bi mi mo si fe ku ni gbogbo mo fe ko yin daada lola ni o mo fe ko yin gan
0: iyen ni pe birthday promo le fe se lola yen
2: birthday promo ni e ko birthday mo fe ko yin lola te ba tin bo ki eni mu omo yin dani eyin atuya eyin atoko atiyawo ni na eni wa ni ola fun idani leko yi e send yes so the number yi 0806409-5598 mo fi asiko yi na lati dupe lowo Olamide Johnson ati awon oga mi ni ile ise Jordan 105.5 FM ton fun wa lori ofe lati le mo kora wa lori ikanni alayo yi Jordan 105.5 FM
0: ada eshun onimero James Adesina number te fi darapo mo onimero James leleyi 08064095598 te ba ti te atejise yes si number yen tabi ke ti e pe won yin tu wa fe ki won fun tojo bi e le ma pe won na sori number sugbon fun idanileko ti o mu wa lola gangan e ma kan si onimero James Adesina lori 0806409 5588 le kan si 08064095598 to eje ke mi na ma ko gangara mi die die lori eto yen fun ti aaro to ni lori ele ba se nlo die die ka ma dupe lowo awon ta jo seto laaro yi ope pataki lowo Peter Ola niye Razak Adejare na ajowa ni ile agodo laaro eni God bless you sir olotu agba yanyan Larry Johnson baba ajosepo wa oni baje eri oluwagbemi leke adebayo loruko temi titi ago mewa ta tun pade lori otun nu we iroyin lori ikanni wa ina Jordan 105.5 FM oni titi ago mewa ohun ire yajo yajo olorun ba mi o gbe lemi ati yin lowo MC Rao loruko mi agbalagbe omode tin pe gbe babe loruko mo yo lori eto na bayo lose yo olorun ba mi science e karo

ẹ̀yẹ́ ká máa kíra wa pé àtìkù ojúmọ́ ojúmọ́ rẹ lónìí akéwu yín káàbọ̀ sí abala ọ̀tún inú ìwé ìròyìn ìyẹn àwọn ìròyìn yàjóyàjó eléyìí tó ń jáde fún àwọn ìwé ìròyìn wa lórílẹ̀‐èdè nàìjíríà àti orílẹ̀‐èdè àgbáyé ní iléeṣẹ́ alálùbáríkà jordan 105.5 fm mo kí wa o ẹ káàárọ̀ sá ẹ̀yìn olólùfẹ́ wa pátá olúwàgbẹ̀mílẹ́kẹ̀ adébáyọ̀ náà lórúkọ tèmi mc ìràwọ̀ yín náà rèé o àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ́ mú kí wa lówùúrọ̀ tòní wípé ojúmọ́ rẹ lónìí ó jẹ́ akú ìpalẹ̀mọ́ òpin ọ̀sẹ̀ òní náà lọ́jọ́ etí friday tí ń ṣe ọjọ́ kẹwàá ire dákun máa wá wa bọ̀ àánú máa wá wa bọ̀ ìgbéga máa wá wa bọ̀ àìkú tí ń ṣe baálé ọ̀rọ̀ máa wá wa bọ̀ lónìí gangan kó jàjẹ́ mọ́nú fún wa gbogbo eré tó bá wọlé fún wa ẹ káàárọ̀ o mo kí wa kú àmójúbà ọ̀túnúwé ìròyìn fún ti òwúrọ̀ tòní

0: agbègbè kan ilé tí wọ́n pè ní ìjọba ìbílẹ̀ Bọ̀gù ní ìpínlẹ̀ Niger gẹ́gẹ́.
1: Get on the train. Follow us on social media.
0: Òun náà ni wọ́n ti ní ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé o gẹ́gẹ́ bí a.
1: On social media. Facebook Jordan 105.5 FM. Twitter Jordan 105 FM. Instagram Jordan 1.
0: Wọ́n ọmọ ogun àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ilé tí wọ́n.
1: 05 FM Lagos. Listen on the go at www.
0: Ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ lójú wọn, ó ní ìlú kan tí wọ́n pè ní Masian Kia. Masian Kiada ní ìjọba ìbílẹ̀ Bọ̀gù ní ìpínlẹ̀ Niger òun gangan náà ní ìṣẹ̀lẹ̀ òun ti ṣẹlẹ̀ o. Wọ́n á ní ọkọ̀ yìí gan náà ló jẹ́ pé àwọn àdúrà olóró kan nǹkan kan bẹ́ẹ̀ ń bẹ̀ eléyìí tí wọ́n ní òun gan ló fà á eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní IED. Wọ́n ní òun gangan ló jẹ́ pé àwọn kan ló máa fi síbẹ̀ tó sì jẹ́ pé àwọn agbésùmọ̀mí náà ló máa fi nǹkan ọ̀hún sí inú ọkọ̀ tírọ́ọ̀kì ọ̀hún o kó tó di wípé ó búgbàmù tó sì fa ikú sójà mẹ́ta tí ẹnìkan.
1: Jordan 105 FM.

0: Eléyìí ó wà bí ó ṣe ń gbéná fẹlifẹli.
1: Your favorite tunes are just a click away.
0: Wípé owó àwọn ṣùgbọ́n báyìí 100,000 náà ni ọmọ ogun ó máa gbà tó kéré jù ní owó oṣù wọn o gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀síwájú. Ó ní eléyìí gan pé ó jẹ́ ohun tó tàbùkù bá àwọn ọmọ ogun. Ó yẹ kí owó wọn gbé pẹ́lí jù bẹ́ẹ̀ lọ o. Wọ́n ní ṣùgbọ́n àwọn dúpẹ́ o wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣe kíni wọ́n ti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ o. Eléyìí tí wọ́n sì ní owó náà ti wà ní 100,000. Iyùn náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí ẹ lọ gba change ẹ̀ níbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ Daily Post náà ló gbé jáde o. Ẹ jẹ́ kí n lọ sókè lọ́hùn ká lọ polówó ọjà tá a bá padà dé ọ̀tún ìwé ìròyìn. Ó ń tẹ̀síwájú ní ìkànnì Jordan 105.5 FM.

0: láti lọ wò ó pàápàá jùlọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ra lẹ̀. Gbogbo ilẹ̀ wa ló ní sea of o àti wípé gbogbo dọ́kúmẹ̀ntì wa ló ní òǹtẹ̀ lọ́ọ̀yà iléeṣẹ́ Shefa Homes and Properties nínú. Ṣèwádì wípé Shefa Homes and Properties ó fìdí múlẹ̀ káàdé. Má bá wọn dáṣà wípé ẹni tó bá ní àjẹṣẹ́kù ló ń kọ́ ilé o. Lára díẹ̀ díẹ̀ tó ń rí ó lè sọ ọ́ di onílé lórí. Gbogbo agbègbè tí wọ́n ń pè ní rural area nígbà kan rí ló ti di urban area tó sì ti lajú gbáà. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní diaspora, àǹfààní ńlá ni Shefa Homes and Properties jẹ́ fún yín o. A ó bá yín ra ilẹ̀, a ó sì máa bá yín kọ́lé lọ pẹ̀lú ìrọ̀rùn àti òtítọ́ inú. Àṣeyọrí kan a máa ránṣẹ́ sí òmíràn ni o. Gbogbo àwọn tí wọ́n bá wa dò wá ṣíjere pọ̀ ni wọ́n kan sáárá sí wa pẹ̀lú ìdùnnú wípé iléeṣẹ́ Shefa Homes wọ́n fi gbọ̀rọ̀ jẹ́ka. À ń ṣe land banking investment, joint ventures, yẹn JV, property consultant, property management, developer, building engineering, property and filling àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀gá nìkan láwùjọ òkúta iléeṣẹ́ Shefa Homes and Properties di gígí àràbà àti gígí àlọ́yè. Gbogbo ẹ̀yin tí ẹ tún nílò ilẹ̀ láti dá oko sí tàbí fún ohun ọ̀sìn ìyẹn agriculture and animal farming, ẹ má dààmú jìnà. Iléeṣẹ́ Shefa Homes.
1: Everybody, this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic tips in making you the best entrepreneur you can possibly be. Yes, so my people, this is not Jordan Drive, and I dey lis ten to, so get better information wey won give you. No move.
0: Properties ni ẹ máa lọ tí wọ́n bá yín wálé.
1: Bá ní jo, but if you know say you won move, move your radio with you.
2: Hello Lagos, welcome to the Jordan.
0: Ẹ síbi tó dáa. Bí o kò bá jí pé àárín ènìyàn tí wọ́n di onílé nọ́mbà yìí 06 WhatsApp 912-238-8541 Head office wa ni 5 Charity Road opposite UBA Bank Okoba Agege Lekoo. Website wa ni www.shefahomesng.com. Pẹ̀lú Shefa Homes and Properties, ilé kíkọ́ dìrọ̀rùn nílẹ̀ yìí.
3: Bí orí ẹni bá máa gbé ni, a gbé aláwòrán kó ni Shefa Homes and Properties, ojúlówó iléeṣẹ́ tó ń fini lọ́kàn balẹ̀. Àwọn agbègbè tó dára náà nílẹ̀ sí tí owó rẹ̀ kò ti gani lára. Àwọn tí wọ́n ti bá wa dòwà ṣíjèrè pọ̀ ló lè ròyìn. Shefa Homes and Properties, à ń bá ní ra ilẹ̀, a tún bá ní kọ́lé. Àwọn agbègbè tí a nílẹ̀ sí nìwọ̀nyí o, tí owó rẹ̀ kò ti gani lára. Mọ̀jọ̀ Dání Ẹ̀pẹ́, Pápáláńtò Ifọ̀, Abéòkúta, Ìbàdàn, Mòwé, Ìbàfò, Ìbẹ̀jùlẹ́kì, Ajá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilẹ̀ wa kìí ṣẹlẹ̀ olóbi o, tàbí ilẹ̀ núra, tàbí inú igbó. Bí agbára bá ti wà láti san tọ́lẹ̀ kan náà, bẹ́ẹ̀ ni àǹfààní wà láti san díẹ̀ díẹ̀ tí ó sì máa báṣẹ́ yìí lọ. Kò sí wàhálà ọmọ nílẹ̀ nínú ẹ̀ rárá o, bẹ́ẹ̀ kò sí awúrúju. Olú iléeṣẹ́ Shefa Homes and Properties wà ní.
2: Light show, and today we'll be discussing
4: the voices you need at work all day, every day till payday.

0: àwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ Jigawa wọ́n ti gba ọkọ̀ tó tó mẹ́rin ó lé ní ogún látàrí àwọn nọ́mbà tí wọ́n ń lò fún ọkọ̀ wọn eléyìí tó jẹ́ ayédèrú àti àwọn tí wọ́n ní wọ́n ti kun gíláàsì ọkọ̀ wọn ní dúdú eléyìí tó sì jẹ́ pé wọn kò ní ìwé àṣẹ lé lórí wọ́n ni wọ́n gbà á bákan náà wọ́n ní àwọn ilẹ̀ amẹ́ríkà wọ́n ti kọ orúkọ àwọn orílẹ̀-èdè nàìjíríà tó tó 124 eléyìí tí wọ́n ní wọ́n lé wọn padà wá sí ilẹ̀ wọn padà wọ́n ní àwọn ọlọ́pàá wọ́n ti gba àwọn òṣìṣẹ́ inec eléyìí tí wọ́n ní nígbà tí wọ́n ṣe ìkọlù sí àwọn báńdíìtì ní ìpínlẹ̀ zamfara mumuyun náà lẹ́ẹ̀kan ó wà nínú àwọn ìwé ìròyìn láàárọ̀ yìí ẹ já lọ sókè lọ́ọ̀ ká padà dé tá a bá ti padà dé a wọ abala gbéyẹ̀wò níbi tẹ̀yìn ara ilé ó ti láǹfààní. Ojú òpó tẹ máa pè sí láàárọ̀ yìí ó yàtọ̀ ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tẹ bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa ọ̀túnúwé ìròyìn náà lẹ́gbọ́ abala àgbéyẹ̀wò wa rèé níbi tí ara lé.
1: Your favorite tunes are just a click away.
0: 6000 3352 090 ẹ̀dárúkọ yá ní àwọn boko haram àti iswap wọ́n ní ọ̀tá wa ni wọ́n o àwọn wo ló sọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn islam.
1: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today,
2: hey everybody,
0: ni won soro yi laaro yi e na jade.
2: This is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be. Yes, so my people, this is not Jordan Drive. I've been listening to so good.
0: Ni yajo yajo, o wa nu wero yin laaro yi. Elu e kaaro o.
3: Hello.
0: E kaaro sa.
3: E kaaro, e kaaro sa o.
0: Yes, sir.
3: Aku ṣeré Friday o, aṣọ mọ o.
0: Àmì Èdùmarè.
3: Ọlọ́run dúró de ẹnikẹ́ni gbogbo ọwọ́.
0: Àmì.
3: Orúkọ mi ni Àfà Ẹ̀rú Ọlọ́run láti Àgbẹ̀dẹ Atlai.
0: Ẹ káàbọ̀ sá.
3: Yà lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀ mi ní ìfẹ́ sọ yìí lórí. Ẹ̀kọ́ ti fojú mímu hàn báyìí. Bọ́ ṣe ń pa Sìfìlíà bẹ́ẹ̀ náà náà pa ológun báyìí sí. Àwọn ológun náà bọ́ ipá àwọn náà bá wà ní àwọn tó ti gbà bòdì káwọn náà lọ padà sẹ́yìn. Ẹni tí ń pa yín tí ń pa àwọn ará yín tó yẹ kí irú wọn bá múrú àwọn èèyàn bẹ́ẹ̀. Àwọn ni wọ́n máa tó sọ pé wọ́n kó ọ lọ́bì kan. Ọ̀rọ̀ agbésùmọ̀ mi ò ní ibi pé láti àṣẹ dúdú lọ kóòtù ọ̀rọ̀ wọn ò jẹ́ mọ́ kóòtù. Ọ̀rẹ́ wọn ò jẹ́ mọ́ kóòtù rárá. Tí wọ́n bá ti sọ ní tó bá kọjú sí ni pé yàtá tó bá kàyè sí ni pé yàtá tó bá kú ọkùnrin nìkan. Tẹ́lẹ̀ ara rẹ̀ pa àwọn gbọ́ ọlọ́rẹ̀ kan ti jẹ́ yìí. Tinubu ò ní gbébọn. Gómìnà kankan ò ní gbébọn.

0: 跟我说。
1: 就我今天你飞，我那我想玩暖机的，你会把吹暖机的。
0: 啊，没有啊，兄。
1: 啊，我屁股，我那我喜欢你的。
0: 啊，没有。
1: 你看，我昨天他为什么没准备给我讲哦？你，啊，我以后等我找过来，看我多给我嘞，多也过你嘞。
0: 多。É chegou essa. É, o gar, ele todo dia ministro fun, e tu abolou ele de Nigeria, wanti soro. É, wanti ti ni omogun ko omogun kokan gbudo duro de ase ke to pa awon mo iko bandit abagbe sumo mi kankan. E lo e karo.
2: E pa re sai.
0: E karo ma.
2: E ku se.
0: Yes ma.
2: E le sa.
3: Day every day till payday.
0: Yes, ma.
3: Facebook Jordan Ones.
0: E caro sa.
1: E mo ko to.
0: Na lo to.
1: Ko ma ni pin.
0: Ami o.
1: Je ba ma gba roye wa o.
0: Hmm.
1: Oruko temi ni amofe lati moke jula wori.
0: E caro sa.
1: E ko be temi fe be joba ni lori awon omo yen.
0: Hmm.
1: Omo yen keju lati foju na wi na nkan ti won wi ye. Ko jo to re ba da. Wa gbe ti won mi ti won ba mu ko ma wi le mu won dele.
0: Hmm.
1: Ko ma mu won dele. E to ba tu dagbe de gba won na ti won mo. Ko ti sita. Ko je ba ta gbogbo de atan lu awon tinu gbogbo le kan o
0: hmm
1: awon lo fun olodun ti won ri o
0: hmm
1: ko da ko fe sa gbogbo ti won ti won ti so doko wo
3: 05.5FM Twitter Jordan 10
0: hmm
1: e de ba so gbogbo ba ipinle ogun na
3: 05FM Instagram Jordan 105FM Lagos listen on the go at www.jordan105fm
0: baba
1: ko jo yi
0: e wo atu ara
1: ọ̀rọ̀ ìdè ńlá sọ ni ti akọ̀ròyìn ìtọ́lọ́fẹ̀yìntì nípínlẹ̀ ogun tán ni wọ́n mọ̀ wọn
0: mẹ́ta
1: tí wọ́n tún pa àwọn ẹ̀ṣọ́ wọn tí wọ́n tún wá ní kọ́ lọ kó wọn sí ẹgbẹ̀wọ̀n fún ọgọ́ta ọdún ọjọ́ akíndé tún fẹ́ẹ́ máa fi wọ́n ṣe ń bẹ̀ wọ́n bá tẹ̀kọ́rọ̀ tún tẹ̀yìn wọ̀gbí lẹ́nu ọdún báyàṣẹ ànígbọ̀n kankan pa wọn mọ́ wọ́n ti mọ̀ wọ́n bóyá àwọn tó dẹ̀ wà lẹ́yìn kópa tí wọ́n pa àwọn ẹni yẹn lọ́ ti wá rí wọn wọ́n bá wa gbé ìgbésẹ̀ lórí wọn kíákíá
0: Amisa, I say Baba Peter Raymond Latter Agege 09060003352 Tabi 07069792 Eleman Fiata, Jisha Inos, Uri WhatsApp 08072214389
1: 08072214389
0: Hello?
1: Hello? Hello?
0: Hello? Hello? Hello?
1: Hello? Hello? Hello? Hello?
0: Ọlọ́run ló ń tó sá.
1: Ṣé ẹni tí ìjọba wọ́n tó ń tó ó àṣírí wọ́n ń tú. Tó dára wọn ni wọ́n ń tú. Ìtò fàmùsá tó sọ pé kí wọ́n má ṣe gbàṣẹ, wọ́n ń gbàṣẹ tẹ́lẹ̀. Wọ́n ní kọ́ fọwọ́ ra àwọn kan fún wọn. Ìgbèrè pa wọ́n. Ẹ jẹ́ àwọn ọmọ tọ́wọ́. Àdúgbò mi máa ń gbà kí wọ́n pé kí àbẹ̀bẹ̀ là. Tòun tí wọ́n ti pè ní ìjọba wọ́n wà ní ìka ìjọba ìyẹn bẹ́ẹ̀ ẹtú wá sí ìjọba tó tú ojú tó ojú òjú tì wọ́n wọ́n tó wá ń kéde pé àwọn ìpín tòun tó gbà sí 100,000 naira wọ́n sì ṣe wọ́n kà máa ná ẹ̀sìn 100,000 naira. Láti abúlé gbà.
3: Awesome talk every day.
0: Hello, Ekaro. Ekaro. Yes, ma. Yes. Yes, ma. Yes, Ekaro, ma.
4: Yes,
0: ma.
2: ẹ̀rọ ìjọba àwọn bandits ẹ̀ kó máa pa wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀.

0: Orúkọ tèmi ni ọ̀gbẹ́ni Benjamin láti Ìjú.
1: Ẹ káàbọ̀ sá.
0: Nǹkan tí mo fẹ́ dá sí nínú ọ̀rọ̀ yìí, ó ní nípa ti àwọn agbésùmọ̀mí yẹn. Ó ti pẹ́ ọdún ti jìnà tí mo fi ń sọ nípa àwọn tí mo fi ń sọ̀rọ̀ yìí. Bí wọ́n bá ti mú àwọn pípù yìí, kò ní ìdìbò bẹ́ẹ̀ ṣe ń gbé wọn lọ ilé ẹjọ́ àbí lọ ibìkan, ká máa pa wọn sá.
2: 105 FM.
0: Bí ọkùnrin yẹn ti sọ ń sìn.
2: Instagram Jordan 105.
0: Àwọn tí wọ́n bá bọ̀ mọ́ wọn, àyà wọn a máa já pé tán bá bàpá wọn. Nígbà tán bá mú wọn tán máa fi wọn ṣiṣẹ́ ìgbà àti àtìmọ́lé ọjọ́kọjọ́kan náà wàá rìlíìsì sí wọn. Ẹlòmíì àtún ní kọfí dẹ́ẹ̀sì láti máa darapọ̀ mọ́ wọn. A ní wẹ̀rẹ́ tó bá tún kú mú mi. Ṣèbí ó pẹ́ náà wàá tún fi nílẹ̀.
2: FFM Lagos. Lesson on the go.
0: Nǹkan tó yẹ ká máa ṣe ká máa pa wọ́n silently kò ní ìdí pé remedy no anything. Àjọ sẹ́kọ́ lè dé ní ẹ bá wa pé àwọn gómìnà wa tí wọ́n bá fẹ́ kí.
2: www.jordan105fm.
1: Ojúmọ́ rẹ o.
3: Ẹ káàárọ̀ sá.
1: Ẹ káàárọ̀ sá. Ojúmọ́ rẹ
3: sá. Ọlọ́pàá ti lé ayẹyẹ láti ìlú Ìsọ̀lọ̀.
1: Ìsọ̀lọ̀ ẹ káàárọ̀ sá.
3: Ẹ jọ̀ọ́ torí ọ̀rọ̀ fẹ́rẹ̀ tó ń sọ ẹ̀ ó ń ká wa lára gan. Ẹ jọ̀ọ́ gbogbo àwọn tó bá ti mú ẹjọ́ kó máa pa wọ́n kó máa lọ sí wọn sílé ẹjọ́ mọ́. Tó bá ti pa wọ́n àwọn tó fẹ́ jẹ́ wọn máa sá sẹ́yìn. Ṣùgbọ́n tó bá pa wọ́n sọ́n fún wọn lẹ̀ àwọn ẹlòmíì tí wọ́n máa jọ́yìn wọn á náà máa rówó ń bẹ̀. Ẹ má dùnú sáà láyé àti tó ń gbà kan tó bá mú àwọn olè ń gbà kan wọ́n máa dì wọ́n má gbà ni. Tó bá yìnbọn fún àwọn ẹlòmíì tó bá fẹ́ jọ́yìn iṣẹ́ yẹn wọ́n máa sá sẹ́yìn pé tó bá ti mú yẹn Ọlọ́run jẹ́ ká fojú sunkún ọmọ o.
1: Àmì o.
3: Ẹ bá dọ̀ ipa kó bá wà kan ṣe sí wa.
1: Ọ̀dà
3: ànídàmú iléeṣẹ́ yẹn ò ní jóná o.
1: Àmì sà. Ẹ ṣe gan sà bàbá wa láti Sọ̀lọ̀. Ẹ̀lú ẹ káàárọ̀ o. Ojúmọ́ rẹ ti wà ń bẹ̀ o.
4: Ẹ káàárọ̀ sà.
1: Ẹ káàárọ̀ ìyá mi.
4: Ẹ sàárà sà ẹ fún iṣẹ́ o. Ẹ sọ ma.
1: Àmì ma.
4: Ẹ fi ń
1: pẹ́ ẹ pọ̀ ọjọ́
4: Ọbọ̀dálé ló ń sọ̀rọ̀ láti Abáranjẹ́.
1: Ẹ káàbọ̀ mà.
4: Nǹkan tẹ̀mí kọ̀ fẹ́ dá sí ni pé nípa ọ̀rọ̀ àwọn ọmọ yẹn. Ó ti pẹ́ jù abiyamọ ni wá. Mi ì mọ ẹni kankan nínú wọn ṣùgbọ́n tí n bá jí nígbà míì mo máa ń sun fún àwọn ọmọ yẹn. Kán jọ kán bá wa bẹ ọmọ ìjọba torí Ọlọ́run kán lọ tú wọn sílẹ̀. Wọ́n ṣàánú abiyamọ ayé àti tọrun. À ń bẹ̀ wọ́n ni o.
1: Tọ́ ẹ ṣe gan ma.
4: Àti nípa ààbò orílẹ̀-èdè yìí kọ́nà kó dáàbò bò wá.
1: Àmì o.
4: Kó dáàbò bẹ̀ yín náà tẹ́ ń ṣiṣẹ́ ẹ̀ ní ìsọ o.
1: Àmì ìyá mi
4: ẹ ṣe gan ma. Ọlọ́run a máa wà pẹ̀lú yín o.
1: Àmì ma. Thank you ma ẹ ṣe gan ma. Yes ma. Abala àgbéyẹ̀wò la wà ẹ̀lú ẹ káàárọ̀ o.
5: Ẹ̀lọ́.
1: Ẹ káàárọ̀.
2: This is Jordan.
6: Good music and vibes.
2: Awesome.

bẹ́ẹ̀ bá rí iṣẹ́ tó dúró, bẹ́ẹ̀ bá rí ayé tó dúró, bẹ́ẹ̀ bá rí ẹni tí ó ṣe aláìrí ìrànlọ́wọ́, ẹ jẹ́ kí n wo bóyá nǹkan kan ló ṣe aláìní. Ó ní àṣẹ ìbùkún ọ̀run. Bí àṣẹ ìbùkún ọ̀run ò bá sí lórí iṣẹ́, èrè inú ẹ̀ ò lè jáde. Gbogbo iṣẹ́ tó rí yẹ, gbogbo òwò tó rí yẹ, ó ní èrè nínú. Gbogbo ìgbésẹ̀ tó rí yẹ, ó ní èrè nínú. Ìwà ní èrè, gbogbo ìṣe ní èrè. Ó bá ṣe oore, ó léèrè. Ṣùgbọ́n gbọ́ eléyìí sá, bí àṣẹ ìbùkún ọ̀run ò bá sí lórí iṣẹ́, èrè inú ẹ̀ ò lè jáde. Ìjọ mọ̀dé tọ́pọ̀lọpọ̀ wá fi ń sáré láàrin ọ̀nà lọ. Ó ní wípé a ò tí ì rí àṣẹ ìbùkún, àti wípé ọwọ́ òdì kan wà lórí ayé wa tó ṣe àkóso. Gbọ́ mi dáadáa, ó sọ fún ọmọ mi kan tó ń gbàdúrà lónìí, mo ní ọ̀pọ̀lọpọ̀ wa kì í ṣe pé à ń ja o. Afẹ́fẹ́ lè fẹ́ kọjá lẹ́gbẹ̀ẹ́, kó dẹ̀ di ogun sí ọ lára. Ẹ̀gbọ́n eléyìí sá, tó bá jẹ́ wípé o kà bíbélì dáadáa, wà á rí àwọn ìwà tí Jésù ń wò tó dẹ̀ jẹ́ wípé ó ní àkíyèsí. Lára ibi tí mo kíyèsí òníwé Lúkù orí kẹfà, Jésù ń lọ, àwọn ènìyàn fọwọ́ kàn. Bíbélì wípé ara wọn ń yá, ṣùgbọ́n nígbà tó dé orí kẹwàá, bíbélì wípé ẹnìkan fọwọ́ kàn. Ó ní ìmọ̀lára pé ẹnìkan fọwọ́ kàn òun. Bẹ́ẹ̀ni Jésù wípé ta ló fọwọ́ kàn mí? Pétérù wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń tẹ̀lé ọ yìí, báwo la ṣe máa mẹ́ni tó fọwọ́ kàn ọ́? Nítorí pé ó ní ìkíyèsára ni. Ìgbà tí Pétérù bá sọ̀rọ̀, tó bá jẹ́ pé Jésù ò jẹ́ni tó kíyèsára, Jésù ò ní mọ̀ pé èṣù ti wọnú Pétérù. Ẹ̀kalẹ́, ẹ kú àtàárọ̀, ẹ kú iṣẹ́ òní. Ó yá tó tónu mi ayé ọ lálẹ́ yìí, tó bá jẹ́ wípé ó farabalẹ̀, tó dẹ̀ fẹ́ bá mi gbàdúrà pé àwọn kan wà láyìíká ẹ̀ tó ń jà ẹ́ lólè. Ọtí máa sọ fún ẹ ní láyìíká ẹ̀ tó ń jà ẹ́ lólè. Bẹ́ẹ̀ni ìbùkún ọ̀run wà lórí iṣẹ́, agbára èrè wà lórí iṣẹ́, ṣùgbọ́n àwọn kan wà tí wọn ò mọ̀ tó ń jowú ẹ̀ tó jẹ́.

0: ma fi divert boko yen si odo won ale yi o tin lo so o fe ko gbadura gbogbo ibi ti won tin lu owo pasiparo lori aye mi oluwa tuka be ni adura ti mo fe ko gba niye emi woli re femi dale ton fi adura si owo le lo so lalale na listen be gbadura pe awo kan wa to je wi pe ohun to niye gangan o lo gbe won ohun to niye gangan o ni won fe gba so gbo nipa ore to mu ore lo sile babalawo ti won de se ra pada fun ore to de je wi pe gbogbo nkan to ni o de bo si owo ore tori pe o mo pe eniyan jinle gan o lo je ki ogun ko gori e debi to de ale yi adura ti mo fe ba igba yi ohun ti won paro lara e ohun ti won gbe lara e ohun ti won ji gbe lara e ti aye e fi wa bayi oluwa ko da pada iṣẹ́ ọ̀tá láyé ẹ̀ kó lu àkódà padà iṣẹ́ ọ̀tá láyé ẹ̀ kó bàjẹ́ ẹnìkan ni kó sọ̀rọ̀ pé ta ló ṣe iṣẹ́ ibi sí mi tí ayé mi fi wà báyìí gbogbo iṣẹ́ ibi ènìyàn orúkọ jésù olùgbàlà olúwa bàjẹ́ mo sọ fún ọ gbogbo ìgbà ni mo sọ fún ọ pé tó bá kan ọ̀rọ̀ àyànmọ́ bàbá mi nínú olúwa ló sọ bẹ́ẹ̀ fún mi ó ní tó bá kan ọ̀rọ̀ àyànmọ́ gbogbo ènìyàn ní suspect o gbogbo ènìyàn ló gbọdọ máa fura sí gbogbo èèyàn ló gbọdọ máa wò láyìíká ẹ pé ṣé ẹni yóò ní nǹkan míì nínú èmi ti rí ẹni tó gbé foundation ilé ẹ tó da owó sí kí ni ìtumọ ẹ ìyẹn ni wípé gbogbo àwọn tó bá gbé ilé yẹ kí wọn máa fi owó yẹ sin òun bẹẹ ni sá mo dẹ rí èmi ti gbérú ilé bẹẹ rí tó jẹ pé gbogbo nǹkan pátápátá ni mo kó wọnú ilé àfìgbà tí mo dẹdun arinlẹ̀ ṣó o ti wọlé kan tó dẹdun arinlẹ̀ ọwọ́ pàṣípàrọ̀ wà lórí ẹ sà àfi kó o gbàdúrà bẹ́ẹ̀ ni sà àwọn ilé kan wà tó jẹ́ pé ilé tí ò ṣe é gbé ni torí pé ẹrù pàṣípàrọ̀ wà ńbẹ bó o bá gbé ògo wọbẹ o máa tán mo ti rẹni tó kó mọ́tò méjì wọlé kan.
1: Facebook Jordan 105.5 FM, Twitter Jordan 105 FM, Instagram Jordan 105 FM.
0: Mọ́tò bíi mẹ́rin olódù ẹrù wọn wọlé nígbà tán wọlé yẹn wọn torí náà fi kó ẹrù wọn. Mo ti rí ẹni tó bá ọ̀rẹ́ rìn tó dẹ̀ jẹ́ wípé àfìgbà tó dẹ̀ di pé ọ̀rẹ́ yẹn ló dẹ̀ ń padà bọ̀. Mo ti rí ẹni tó jẹ́ wípé ó pé èèyàn síbi iṣẹ́ pé kánjọ máa ṣiṣẹ́ tó dẹ̀ jẹ́ wípé àfìgbà tí ẹni tó pé èèyàn dẹ̀ padà di ẹrú ẹni tó pè èmi ti rí pásítọ̀ tá a jọ ń gbàdúrà tó dẹ̀ jẹ́ wípé láti ìgbà tó ti dé ọ̀dọ̀ mi ohun tó bá fi ilẹ̀ láà jẹ ìgbà tá a yára òun ni ọlọ́run tó ràn mí lọ́wọ́. Mo pé ìwọ àti agbára pàṣípàrọ̀ ní ìyá lálẹ́ yìí n tí mo fẹ́ fi bá ìgbàdúrà lálẹ́ yìí ni o gbogbo ibi tó ti pààrọ̀ ogún ọmọ ẹ ibi tó ti pààrọ̀ ẹlẹ́dàá àwọn ọmọ ẹ ibi tó ti pààrọ̀ ilé ọmọ ẹ ibi tó ti pààrọ̀ ayé ẹ ibi tó ti pààrọ̀ orí ẹ.

0: agbára ọ̀tá kó gbiná lórí ayé rẹ̀. Máa kíyèsí ohun tó gba ènìyàn jù láyé, ó ní kéèyàn ní ìkíyèsára. So kíyèsí pé ilé tó ń gbé yẹ àwọn nǹkan kan ò lọ déédéé mbẹ̀ tètè múra àdúrà. Bẹ́ẹ̀ni ó kíyè pé àtìgbà tó ti dé àdúgbò yẹ, tó ti gba ṣọ́ọ̀bù sádùúgbò yẹ, àti ìgbà yẹ ó ní kó ti lọ déédéé, múra dájọ gbàdúrà. Nǹkan kan wà níbì kan, ayé yìí wọ́n fìyàn ṣẹrú, wọ́n gba nǹkan lọ́wọ́ ènìyàn. Gbogbo agbára tó wà ládùúgbò tó ń kórè mọ́ ẹ lọ́wọ́ lóru, orúkọ Jésù Olùgbàlà, ó yá iná sàn lára ẹ. Agbára ìmùlẹ̀, agbára ilẹ̀ àdúgbò, agbára ilẹ̀ tó dìde sí ọ, tó ní jẹ́ kó ní àkójọ nínú ilé yẹn, ó yá kó bàjẹ́. Lórúkọ Jésù Olùgbàlà, iṣẹ́ ọ̀tá bàjẹ́ lórí ẹ, iṣẹ́ òkòkò bàjẹ́ lórí ẹ, iṣẹ́ ológun bàjẹ́ lórí ẹ. Gbogbo agbára tó gba nǹkan lọ́wọ́ ẹ, tó jẹ́ pé ṣọ́ọ̀bù yẹn di ahoro mọ́ ọ lọ́wọ́, orúkọ Jésù Olùgbàlà, Olúwa bàjẹ́, ó yá pariwo sọ pé bàbá mi o, bá má jẹ̀mú pàṣípàrọ̀ jẹ́ lórí ayé mi. Wọ́n ti swamp wa ajé mẹ́lòmíì lọ́wọ́, wọ́n ti gbé gbèsè lé lọ́wọ́, wọ́n ti gba ajé lọ́wọ́ ẹ̀. Àdúgbò kan wà tó o bá gbé bẹ̀, tó o bá di alágbára, wọ́n á jẹ ọrùn. Olúwa wí pé kí n bu omi orí òkè fún ọ, kó o lọ bù sínú ilé tó ń gbé, pé Olúwa àṣẹ ìrànlọ́wọ́ jẹ́ máa bá mi gbé mi báyìí. Torí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ó ní ègún wà ń bẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ilé ó ní ègún wà ń bẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ayé ó ní ègún wà ń bẹ̀. Gbogbo èèyàn ò lè jọ̀rẹ́ ẹ, torí ẹlòmíì ru ègún abánikanlẹ̀ káàkiri. Má bínú bí mo ṣe sọ̀rọ̀ lálẹ́ yìí, torí tí mo rí ni olójẹ́ kí n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. Àwọn kan ru ègún abánikanlẹ̀ káàkiri. Ẹ gbọ́ ilé yìí sà, obìnrin míì wà nínú ayé tó jẹ́ pé ọjọ́ tó bá ti dàyà dé àyà ẹ̀, ọjọ́ ẹ̀ ló.
1: Lagos lesson on the go.
0: Wọ gbèsè. Ẹ gbọ́ ilé yìí sà, ohun tí Olúwa ní kí n ṣe ni wípé gbé ilẹ̀ náà tó dẹ̀ ní èrè ní ilẹ̀ níbi tó o bá gbé. Ohun tí Olúwa ní kí n sọ fún ẹ nìyẹn. Olúwa ní kémi àti ẹjọ́ gbàdúrà méjì lolúwa rán mi. Olúwa ní kí n ba agbára tó ń ba ìgbé tí ò jẹ́ kó lákòjọ. Olúwa ní kí n bàjẹ́ sórí mo fún àwọn èèyàn lóróró lónìí. Bẹ́ẹ̀ni mo dẹ̀ sọ fún ọ pé kí wọ́n lọ fi gbàdúrà nílé wọn. Ọ̀tọ́ Olúwa wí pé kí wá gbàdúrà fún ọ pé lọ bu iyọ̀ báyìí, iyọ̀ ni kò lọ bù.
1: www.jordan105fm.
0: Olúwa wá fi ìran ìwọ̀n mi pé kí n lọ mú iyọ̀ tó pọ̀, kí n wá bù ú, kí n bù sí i, kí n fi wọ́n gbogbo àyíká ilé mi. Gbogbo èèyàn ló ń jẹ gbèsè inú yẹn. Ilé yẹn mo ti lọ ní òyìnbó.
2: From Lagos, this is
0: Everybody fi seru, wa fi sakaba, ore gan.
3: But this is the sweet and it's about to get all funky today. Great music and fun.
0: Oni ni ma gbe gbagbara ti won le lo gbagbara ton le fi se atebun goke. Bami dada, awon ton so ogun owo, won mo wi pe won le gba siki lowo eniyan, ke eniyan de di kolobo. That's why na fin mu kan lara awon eniyan. Gbogbo ntan ti mu lara e, e to je ki aye e ko wa bakan na, oruko Jesu, Oluwa ko da pada. To wa lo wa iyo laaro nla, iyo ye ma po. Wa wa ka Psalm 2 to Psalm 14 si, wa wa bu omi si o ma po. Wa fi omi ye won ile fún ọjọ́ mẹ́ta. Ẹ ba iṣẹ́ òkòkò jẹ́ láyìíká mi. O lè fi wọ́n ṣọ́ọ̀bù ẹ, wá rí pé gbogbo ohun tó kú nínú ṣọ́ọ̀bù yẹn ó lè ń jà ẹ́ sà, ó lè ń jà ẹ́. Ọlọ́run wọ́n jí nǹkan lára ẹ. Bẹ́ẹ̀ni wà á bu iyọ̀ yẹn, wà á bu díẹ̀ sọ́tọ̀, wà á máa bu sómi tó fi ń wẹ̀. Gbogbo iṣẹ́ ọ̀tá tó ń kórè mi lọ fẹ́ lòmíì, lónìí ni mo bàyí jẹ́. Ẹ bàdé lára mi, iṣẹ́ akóre tó ń kórè lára mi tó lọ ń kó fún ẹlòmíì, Olúwa bàjẹ́. Wà á fi wẹ̀, wà á fi bora. Wà á ka Psalm 2 to Psalm 14 sí Psalm 2, Psalm 3, Psalm 4, Psalm 5, Psalm 6, Psalm 7, Psalm 8, Psalm 9, Psalm 10, Psalm 11, 12, 13, 14. Mẹ́tẹ̀tàlá Psalm mẹ́tẹ̀lá ló máa kà sí. Gbogbo páàtì agbára òkòkò ó parẹ́ lórí ayé rẹ̀. Wà á rí àsìkójọ ọkàn rẹ̀ abalẹ̀, ojú ò ní tí o. Bọ́mi dáadáa, ayé tá a wà yìí le.
3: Fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
4: Yes, so my people, this is not
0: Gunsa. Mommy, ayé tá a wà yìí le gan.
4: Jordan Drive, now you dey lis ten to, so we get better information we wan give you. No move an inch, but if you know say you wan move, move your radio too.
0: Lálàgbà ò gbé èèyàn mọ́, gbogbo ayé ló ń dọ́gbọ́n. Gbogbo nǹkan jálábọ̀ nǹkan máa wá rí. Ayé ti di kó máa fi agbára wọ́ nǹkan mọ́ra. Wọ́n ń wọnú májẹ̀mú tó le tán fi ń wọ ọ̀là mọ́ra. Wọ́n ń wọnú májẹ̀mú tó le tán fi ń wọ ìrànlọ́wọ́ mọ́ra. Wọ́n ń wọnú májẹ̀mú tó le tán fi ń gba contract. Wọ́n ń wọnú májẹ̀mú tó le tán fi ń gba eré lọ́wọ́ onírè. Ìwọ náà wá dúró. Àwa tá ń gbàdúrà ni mo rí pé ayọ̀ dẹ̀jù. Ẹ gbọ́ ohun tí ìwé Luke sọ, ó ní àwọn ọmọ òkùnkùn wọn gbọ́ nínú àríkèrèkè wọn ju àwọn ọmọ ìmọ́lẹ̀. Ìwọ ló gọ̀ tẹ́ bá rẹni tó kọ̀m̀plé jù láyé, àwọn ará chọ́ọ̀chì ni. Bebari, I want to tackle around to lay. I want pastor ne. I want pastor lo tako pastor. Pastor Loria say pastor. Touch a lay yo da, touch a lay yo da, a boy laysa, Uluwa suffer me pay. Let me move a cold sorrow look ne by bed. I want to sorrow ne by bed. Uluwa, I want to show Babulu and pay my fear on way. But that don't fear. I see a woman. Ah, oh, why pay? Oh, when you move better, Lori TikTok. But along to the game, I thought you are rubble. I do a cutting of one man, oh, ne kusa jumi, oh, ne kusa jumi, oh, ne kusa jumi. Ben is a people pound way, Baba at my man, but you are familiar. Oh, ne kusa jumi, oh, ne kusa jumi. Oh, look at Jesus, Bala, oh, ne did that, Buddha. Oluwa ni ki so fun gbogbo eniyan to ba gbo mi lale Friday pe o mu ore majemu 550 naira o fi wonu majemu pelu ohun Olorun pe Oluwa bi o mona to ma gba baire fun mi baire fun mi baire fa won omo mi baile yi fa won omo mi baire lowo fa won omo mi baile baba won omo mi fun fun won Oluwa ba ni ko phone ni ebo 550 naira ko fi ru ebo si o fi sinu account ti mo pe fun o 61 42 08 38 72 61 42 08 38 72 Jump in last time 61 42 08 38 72 Obey Daniel Olufemi Komolafe Owapemi Lale Adogbadua 080

0: Ìrànlọ́wọ́ dẹ̀ máa dìde. Má jẹ́ máa ṣẹ́ in Jesus name. Orúkọ mi ni Prophet Demis Tabi láti Celestial Church of Christ Oyikimole Cathedral. Ìmọ̀lẹ̀ Ọlọ́run yóò máa bá yín
1: gbé.
0: Àti lọ sí òpin ọ̀sẹ̀. Ní orúkọ Jésù ní òní pin.
1: Amen.
0: God bless you.
2: Amen.
1: Ọ̀dà ètò àṣẹṣe náà lẹ̀ ń gbọ́. Èní ni ọjọ́ Friday. Baba, kí ló ń tẹ́ ẹ̀fẹ́ fífà wá sọ̀rọ̀?
0: Abáwo ni lọ́jọ́ kẹwàá.
2: Today is the 10th.
0: Oṣù keje.
2: In the month of July.
0: Ìwẹ̀ ti ń sáré.
2: And it's quite moving fast.
0: Kò lè dúró.
2: And it's not waiting for
0: no one. Ìkórè ti dé.
2: Our harvest is well approaching.
0: Gbogbo ẹ̀dá ti ń bá wa bọ̀ nínú
2: pàdé. For those that are celebrating with us.
0: Tí àjọ máa ń wà nínú pàdé nígbà gbogbo.
2: That we always participate in this program.
0: Ìkórè ti dé.
2: Our harvest is coming.

0: tí ẹnì bá wa fowó sí àtẹ̀yìn tó wù ú pé ẹ fẹ́ bá bàbá wòlíì sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀
1: tí ẹ lè pè mí sí 091 26 26 28 28 82 82 16 ẹ pè níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
0: text message voice or text. Ẹ lè fi ohun ránṣẹ́ fọ́nrán tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ
1: ìbánisọ̀rọ̀ ẹ̀rọ kejì òun ni 080 50 50 27 27 56 56 21 21. Ẹ̀rọ ìkẹta 070 070 69 69 94 94 99 92 92. Pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ Adela ilẹ̀kùn Aṣí. Òun ni Echo Bank 38 38 12 15 15 68 68 43 38 12 15 15 68 68 43. Báǹkì kejì ta lè fowó tó jẹ́ church account. Ó máa gbé orúkọ church jáde. Talákọ̀ọ́kọ́ yẹn ni Fabi Michael Osoji. Eléyìí Fidelity Bank ni. Ó máa gbé Celestial Church of Christ Oyikimole Ayo Parish. Òhun ni 411 411 01 89 89 25 25 2. 411 01 01 89 89 25 25 2. Kò sí ohun tó ṣe tó gbé o nítorí Joe 41:11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe mú padà. Nígbà tí Psalm 50:5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dámà jẹmu. Nígbà tí 14 máa sọ̀rọ̀ ó ní rú ọba pẹ́ sí Ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo. Mi ẹ mo fi ní ìdí ọpẹ́ yín ọ̀rẹ́ yín ìdámẹ́wàá yín ẹ fẹ́ràn pàdé ìlọ́wọ́ yóò dára fún yín ọkàn yín á dẹ̀ balẹ̀. Àwọn account number yẹn lẹ ti gbé àti ẹ support Ọlọ́run sọ pé tí ọjọ́ àsọba yẹn pèsè orí àwọn ẹ̀rọ yẹn a tún sọ fún yín yóò dára fún yín. Ilẹ̀kùn aṣubú ẹ ti ń lọ ẹ ti ní ògo wọnú ògo jíjáde yín ẹ̀rin ni wíwọlé yín ẹ̀yin ni ẹ̀yin tẹ̀sà yẹn ní ọ̀sẹ̀ yìí kò ní yẹ ẹ̀yẹ mọ́ yín lọ́wọ́ ẹ̀yin ọlọ́jọ́ òbí ẹ̀ ní ṣánkú ẹ̀ dàlágbára ẹ̀ rogolo jésù
2: lọ́wọ́. Celestial Church of Christ Okiki Imale Ayo Cathedral 1 tó kalẹ̀ sí 7 Okiki Imale Street behind Command Grammar School. Ìkọ́lá àgòdò ìpájà lẹ́kọ̀ọ́ bí àwọn ìpàdé àdúrà àti ìsìn ọjọ́ Sunday ṣe lọ rèé o. Gbogbo ọjọ́ Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ nípàdé Hour of Possibility láago mẹ́sàn-án òwúrọ̀ dàgbò kan ọ̀sán. Ọjọ́ Friday kejìlélọ́sọ̀ọ̀sẹ̀ nìṣọ̀ọ̀rù máa ń wáyé láago mẹ́wàá alẹ́. Ẹ̀sìn ọjọ́ ìsinmi máa ń bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ dàgbò méjì àbọ̀ ọ̀sán. Ẹ̀wẹ̀ ní CCC Òkìkí Ìmọ̀lẹ̀ Ayọ̀ Cathedral 2 ní Korodu tó kalẹ̀ sí 5 Fasasi Anibaba Street off Oyenuga Street by Technical College Òkè-Ọta ọ̀nà Ìkòròdú Lẹ́kọ̀ọ́. Gbogbo ọjọ́ Thursday nípàdé Hour of Possibility láago mẹ́sàn-án òwúrọ̀ dàgbò kan ọ̀sán. Friday tó kẹ́yìn oṣù nìṣọ̀ọ̀rù láago mẹ́wàá alẹ́ aago mẹ́wàá òwúrọ̀ dàgbò méjì àbọ̀ ọ̀sán. Lẹ́sìn ọjọ́ Sunday máa ń wáyé o. Farahàn láwọn ìpàdé àdúrà wọ̀nyí ọ̀rọ̀ rẹ̀ àṣeéṣe Prophet MS Fábíyí JP Lolúwa ń lò.

0: ọgbọ́ ni fún ọlọ́run lókè ọ̀run.
1: Hallelujah.
0: Mo kí gbogbo ọmọ ọlọ́run tó ń gbọ́ mi ní alẹ́ pé ọgbọ́ ni fún Elédùmarè.
1: Hallelujah.
0: Àjíǹde àti iyè ọlọ́run àwọn ọmọ ogun.
1: Bàbá.
0: Agbéni nílẹ̀ gbéni sórí ògo.
1: Jésù.
0: Agbéni látọrí àtàn jòkó pẹ̀lú àwọn ọmọ alábẹ́.
1: Arúgbó ọjọ́.
0: Olórí ọ̀fẹ́ jùlọ ọlọ́run ọ̀gá ògo ipa tó borí ipa níbi tó ti ń gbọ́ ohùn mi lálẹ́ ọ̀run ṣí fún ọ. Ibi tó ti ń gbọ́ ohùn mi ní alẹ́ Olúwa la ọ̀nà fún ọ. Ibi tó ti ń gbọ́ ohùn mi lálẹ́ Olúwa la ọ̀nà fún ọ. Ó ní ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Àwọn ilẹ̀kùn ayérayé tó tì níwájú rẹ̀ gbọ́ ọ̀rọ̀ Olúwa máa ṣí sílẹ̀. Ọ̀gá mi ò béèrè nǹkan mi lọ́wọ́ ẹ̀ ju pé ṣáà máa ṣàmí. Àǹtí mọ́mì ṣáà máa ṣàmí. Eré tó fogún ọdún sátsọwọ́ rẹ̀ ò tẹ̀ tó rí nǹkan tó ń wá. Eré tó fi 30 years sá tọwọ́ rẹ̀ ò tẹ̀ àṣeyọrí. Kó tó pín ọdún méje ṣàmí bí tó bá wà lórúkọ Jésù gbà á. Tó bá fọjọ́ méje dá ayé ọ̀rọ̀ rẹ ò lè kọjá ọjọ́ méje kó tó tún ṣe lórúkọ Jésù ti Nasareti. Àánú wá orí. Àánú wá ilé rẹ rí. Àánú wá iṣẹ́ rẹ rí. Àánú wá orí. Àánú wá orí. Àánú wá orí. Ohun ẹ̀mí là ń sọ, ohun ẹ̀mí là ń ṣe, kì í ṣeré olùfẹ́. Ohun ẹ̀mí ni níbi kíbi tó ti ń gbọ́ mi lónìí lórúkọ Jésù. Àwọn tó rò pé àwọn jù ọ lọ ó yá lọ kọjá. Àwọn tó rò pé yẹ ò lè bá àwọn. Àwọn tó ní o máa tọdún mẹ́wàá kó tó bá àwọn. Torí wípé wọ́n rò pé wọ́n ti rò ó pin kó tó pín ọjọ́ méje ọ̀run jáde sí ọ. Ọ̀run jáde sí ọ. Àní mo gbàdúrà ní alẹ́ yìí. Orun tí wà á sùn lálẹ́ yìí orun ìṣẹ́gun ni. Àlá tí wà á lálẹ́ yìí aláìṣẹ́gun ni. Ìrántí wà lálẹ́ yìí àìlọ ìṣẹ́gun ni. Ohun gbogbo tó dàbẹ́ ni pé ò lè rí gbà padà gbà á padà gbà á padà gbà á padà gbà á padà. Bó ṣe lọ sórí bẹ́ẹ̀dì ẹ lálẹ́ yìí ẹni sọ pé wàá tọjú orun jà ọ lólè lórúkọ Jésù kò ní jí láàárọ̀. Mo ní kò ní jí láàárọ̀. Ẹni tó wù ọ́ sùsù tọ́gbọ̀ ògo ẹ ló ń bínú. Mo ní kò ní jí láàárọ̀. Ǹjẹ́ ìwọ ṣáà lè ṣàmí agbí ọ dìde padà lórí ẹṣin agbí ọ sórí ẹ lórí ẹṣin tó ti jábọ́ yẹn agbí ọ padà sí mi ní ààyè tí ọ̀tá ní ọ̀wọ́ o ti bọ́ yẹn mo ní agbí ọ padà sí mi. Ogo ni fọlọ́run lókè ọ̀run. Ogo ni fọlọ́run lókè ọ̀run.
1: Hallelujah.
0: Ogo ni fọlọ́run lókè
1: ọ̀run. Hallelujah.
0: Ọlọ́run dá sí ọ.
1: Amen.
0: Ó dá sí iṣẹ́ rẹ. Ó dá sí òwò rẹ. Ó dá sí àlàáfíà rẹ. Bó ṣe máa rí nìyẹn. Orúkọ mi ni Wòlíì Ọláǹrẹ̀wájú Bankole Àrólé Ọbádàrẹ ní gbogbo àgbáyé. Mo fi má jẹ̀mú sọ̀rọ̀
1: bàbá
0: sínú ayé rẹ pé ó kàn ṣẹ̀ mọ́. Ó ṣubú mọ́. Òkè tá a fẹ́ gbé ọ sí yìí ó jáde fáínà ó ní jábọ́ mọ́. Orí ìpè tó ti ń gbọ́ mi ní last bus stop ẹ láti òní lọ ohun tí ọ̀tá ni ó parí ó dìde padà. Iṣẹ́ àṣeparí òkùnkùn ọ̀run bàjẹ́ agbé ọ dìde ṣáàmà ṣàmí bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ bẹ. Gbogbo international door tí wọ́n tì mọ́ gbogbo passport tó ti gbàgbà ó gba ìkíní òfin travel ó gba ìkejì òfin travel ó lẹ́ẹ̀kẹta ló wà lọ́wọ́ ẹ̀ nísì pẹ̀lú àṣẹ Olúwa á approve ẹ̀ fún ẹ̀ lórúkọ Jésù á approve ẹ̀ fún ẹ̀. Ó lọ léèwé òrìṣẹ́ ṣe gbọ́ ọ̀rọ̀ Olúwa ọ̀run ṣí fún ọ ṣe bí iṣẹ́ lòun wá tẹ̀tẹ̀lẹ̀. Ohun tó lu ayé ṣe fún ọ nísìnyí pé wà á di ọ̀gá ara rẹ wà á bẹ̀ sí ń gba àwọn èèyàn ṣiṣẹ́ bó ṣe máa rí nìyẹn. Mo ní bó ṣe máa rí nìyẹn. Mo ní bó ṣe máa rí nìyẹn. Ọlọ́run dé sí ayé rẹ̀
1: lọ́nà
0: ní àṣálẹ̀ ìwòlí Ọláǹrẹ̀wájú ló ń bọ́ sọ̀rọ̀. Ní orúkọ Jésù ti Kristi ti Nazareti mo fi ń bọ́ sọ̀rọ̀. A dá àsíá ògo padà fún ọ. A dá padà fún ọ. Àsíá ògo tí wọ́n rí àwọn ògbẹ́ lọ. A dá padà. A dá padà. A dá padà. A dá padà. A dá padà. A dá padà. A dá padà. A dá padà. A dá padà. A dá padà. A dá padà. A dá padà. A dá padà. A dá padà. Ní alẹ́ yìí lálẹ́ yìí. Dá padà. A dá padà. Dá padà. Dá padà. Dá padà. Dá padà. Ìwọ ṣáà máa ṣe àmì. Àrùn mi kí lọ súre fún ọ ni. Aaron mi kilo satiteles na ye oni Aaron mi kilo soy le yo don fun oni aso fun mi kilo soy le ti to kan fun oni ani ka lo so pe aja
2: dey wan move your radio stick.
3: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
4: the voices you need at work all day, every day till payday.
0: Onini Kishola, Oya Bufe, pe won, pegago, inoro, mo suko Jesu, togun, ikoro re lowo awon Olorun gba pada. Ayayayayaya, ikoro re lowo awon Olorun da pada. Da pada. Bo se ma ri niyan. Ezekiel 37 verse 1. O so nipa egun gbigbe ti o talbaya ko le ji pada. Olorun bere lo woli re pe inja won egun gbigbe won yi le je laye. Se iwo ti ri even egun malu.
5: This is Jordan.
0: To ni ase won. To fa won igi lase won. To fun omi ni ase won. To fun okun ni bebi ase re. Melo iwo to da ni aworo ara re.
5: Get on the train. Follow us on social media. Social media. Facebook Jordan 105.5 FM. Twitter Jordan.
0: The Ramba Kolimi Sita. Olufe, Bami Lala. Oni na da Oluwa.
5: 105 FM.
0: In Kefo. Oni na da Idide Re Pe. Oni na da Idide Re Pe. Ireti Mbe Fo. Adi business ye oni kolas. Ibi to kude ye, Olorun lagbara ti gbe dide pada. Ibi ti se ye de ye, papa mi le soju lagbada. Ireti mbe fun gita geni ori, to ba gburo mi yo yo jade. Bi Oluwa ba le so egun gbigbe di alaye, ki lo se iwo ta se ni eso Olorun, ki lo se iwo ta dade aworo Olorun, ki lo se iwo ta wo ni ogun Olorun, ki lo se iwo ta pe ni eyan fi Olorun. Wa amibi asagu ufasaka la rinkunabi asendira baluketeli buhuna.

0: Gbogbo ẹni fi ayé ẹsẹ̀ lé ogun.
1: All those that turn your life to a battleground.
0: Lálẹ́ yìí.
1: Tonight.
0: Ìdá bá wọn.
1: Amen. Just my death.
0: Gbogbo ẹni fi ayé ẹsẹ̀ lé ogun.
1: Those that turn your life to a battleground.
0: Ní alẹ́ yìí.
1: This night I say.
0: Ìdá bá wọn.
1: Amen. Just my death.
0: Matthew 7:7.
1: Wájú ọdún kẹjẹ ṣe kẹjẹ.
0: Ó ní ẹ lè béèrè.
1: He says you ask.
0: Ẹ ó rí gbà.
1: You will receive.
0: Tẹ bá wá kiri.
1: Now when you seek.
0: Ẹ ó rí.
1: You will find.
0: Tẹ bá kanlẹ̀.
1: When you knock.
0: A ó sì.
1: It shall be opened.
0: So only jinlẹ̀ ni.
1: It's a mysterious thing.
0: Gbogbo ẹni tó ń wá nǹkan tí wọ́n bá bi Olúwa wọ́n lè rí gbà. Mo máa sọ ìdí mẹ́sàn-án tó fi gbọ́dọ̀ jẹ́ aládùúgbà tó
1: dangerous.
0: Tó o bá jẹ́ aládùúgbà tó
1: dangerous,
0: àwọn nǹkan kan wà tó ò ní rí ṣe
1: láyé.
0: Àwọn ọ̀tá gbọ́ débi pé tí wọ́n bá fẹ́ mú kẹ́nikẹ́ni wáyé asán, agbára àdúà ni wọ́n kọ̀kọ́ gbà lọ́wọ́
1: ẹ̀.
0: Wọ́n á jẹ́ kó rí ohun gbogbo bíi pé kò mátà. Ìran àwọn aládùúà wọn kì í sẹ̀sìn. Ọ̀tá lè plan ẹ̀sìn
1: fún
0: wọn. Òjò ẹ̀sìn yẹn lè ṣubẹ̀. Ṣùgbọ́n kò ní rọ̀. Mo wọnú ẹ̀mí mímọ́ lọ. Gbogbo yẹn tó ń gbọ́ mi ní àkókò. Gbogbo kàga ìtìjú tí wọ́n gbẹ fún
1: ẹ.
0: Ẹni tó gbẹ kó jì sí.
1: Gbogbo
0: ohun tó pinnu. Pé àwọn gbọ́dọ̀ rẹ̀ yẹn lórúkọ Jésù, wọ́n ṣera wọn, wọ́n ṣera wọn, wọ́n ṣera wọn, wọ́n ṣera wọn, wọ́n ṣera wọn. Èrèdí àkọ́kọ́ tó fi gbọ́dọ̀ jẹ́ aládùúgbà ó ní pé ìpìlẹ̀ rẹ̀ le, ìpìlẹ̀ rẹ̀ le. Àní bẹ́ẹ̀rẹ̀ abàmì tí wọ́n bẹ̀rẹ̀ ní Sami 11 ní verse 3 pé tí ìpìlẹ̀ bá ti bá. Kí ló lódodo yóò ṣe? Ìbéèrè abàmì
1: ni.
0: Ẹni tí ò bá lọ́gbọ́n kò ní mọ tí bẹ́ẹ̀lì sọ́mẹ̀. Torí yóò le láti dókè láì rí ogun ìpìlẹ̀ṣẹ̀. Yóò le láti lo ayé láti lo
1: oríjínà
0: láì rí ogun ìpìlẹ̀ṣẹ̀. Ó máa le díẹ̀ fún ọmọ àti àpáta dìde.
2: Jordan 105.
0: A ti ẹrọ fọ dìde kó tó débi lálàyé. Ìyẹn ló jẹ́ máa bẹ̀ ọ́ wípé tí o bá mọ̀ pé o ní ògo lò láyé, o gbọ́dọ̀ sọ àdúà di ọ̀rẹ́. Nítorí pé Jábẹ́sì padà sínú ìpìlẹ̀ pẹ̀lú agbára àdúà, ó dẹ̀ rí ogun ìpìlẹ̀ yẹn ṣẹ́. Mi ò mẹ́ni yẹn tó ń gbọ́ mi. Gbogbo ìpìlẹ̀ búburú tí ò jẹ́ káyé rí ó lọ, ó gba ìwòsàn. Wàrà falẹ̀ kẹdùsíà egede bẹ̀rù ọ̀sà. Ẹ̀rù bà mí nígbà tá a wà Lẹ́kìtì tí mẹ́sẹ̀jì jáde pé àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n jẹ́ wòlíì tí ogun òdílé ti close down church wọn. Wá wu àwọn wòlíì ìbọnsẹ̀ yà jáde. Ẹ wo bàbá yẹn wípé
1: o
0: ti ní church mẹ́ta ní
1: Abuja,
0: ó dẹ̀ padà Sabule. Kan ní Èkìtì, ó lọ ń roko ńbẹ. Ó ní ẹwu ọwọ́ mi, ó ti yí. Ó ní sà, mo ti gbàdúà fún àwọn èèyàn ńlá. Kí ló fà á? Ó ń build ìpè. Kò sẹ́ ogun ìpìlẹ̀. Àyà ìbàlẹ̀ kẹdùn ẹ̀sán. Ẹ̀yin kan lé òkè. Ẹ ò rí ogun ìpìlẹ̀ sẹ́. Ẹ ń lé nǹkan ńlá. Ẹ ń ṣègbéyàwó. Ẹ ń bí ọmọjọ. Ẹ ò wẹ̀yìn wò. Àwọn kan wá ń bú Solomoni. Pé báwo lẹnìkan ṣoṣo? Ó ṣe máa níyàwó 300. Àlẹ́ 700. Ẹ̀ẹ́dẹ̀ bílẹ̀rẹ̀. Báwo ni ìbí Solomoni ṣe rí? Kí ló fa ìbí ẹ̀? Ẹ̀jẹ̀ wo náà fi bí? Dáfídì ń gbatẹ́gùn. Lẹ́yìn ìkùlé ilé ẹ̀ báyìí. Olórí ìyá ẹ̀ níbi tó ti ń wẹ̀, ó yan ìyá ẹ̀ lálẹ́, nìyẹn lóyún. Dáfídì pa ọkọ mọ̀mọ́ ẹ̀, ó pa wùráyà. nítorí Báṣẹ́bà, ó wá gba ìyàwó ẹ̀, ọmọ tí yẹn bí pẹ̀lú àgbèrè ọjọ́ yẹn.
1: Ó
0: ní Solomon kí wá lo wá rò pé yóò ṣẹlẹ̀ sírú ọmọ yẹn. Ibi àti bí ó ti lòdì sí tó fẹ́ jẹ́ láyé. Èmi wọnú má jẹ̀mú tí ọ́, gbogbo ẹ̀yìn tí ibi tá a ti bí yín tó ń lòdì sí tẹ wá ṣe láyé. Ẹ gba ìtúsílẹ̀ yẹn. Ẹ̀jẹ̀ ibi tá a ti bí ọ́ tó ń sọ̀rọ̀ lòdì sí ọjọ́ ọ̀la rẹ̀. Ẹ̀jẹ̀ yẹn gba ìwòsàn. Àyà fàlẹ́ kẹdùá. Ìdí tó fi gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ aládùúwà ni. Tí o bá ti kíyèsí pé ibi tó ti jáde kò fààyè gba àwọn ènìyàn kí wọ́n dìde. O láti lọ bẹ ìpìlẹ̀ yẹn wò. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ẹ̀ka igi ni wọ́n ń gé. Wọ́n bá ìpìlẹ̀ yẹn jà. Hosea chapter 4 verse number 6. Àwọn èèyàn mi ṣègbè torí wọn ò ní ìmọ̀. So you are dealing with the root, with the branch. Instead of dealing with the root. Àwọn ènìyàn ló ń wò pa ló ń ṣe ẹ́. Ìpìlẹ̀ ló ń ti ọ̀tá sí ọ. Ìpìlẹ̀ yóò sọ ọ̀rẹ́ gan di ọ̀tá. Ìpìlẹ̀ yóò sọ ẹni tó gbẹ́kẹ̀lé dẹ tí ó dalẹ̀ rẹ. Ìpìlẹ̀ á mú kí ọkọ tó fẹ́ràn rẹ pẹ̀yìdà. Ìpìlẹ̀ á máa lọ bá ọmọ ológo jà. Á jẹ́ kọ́mọ tó mọ̀wé dẹ tí ò mọ̀wé mọ̀. Ìpìlẹ̀ á máa wọnú ọrọ̀. Á dẹ̀ jẹrun. Ìpìlẹ̀ là ń sọ yìí. Mo wọnú ìpìlẹ̀ rẹ lọ pẹ̀lú agbára àdúrà. Gbogbo ìpìlẹ̀ tó lòdì sí ìgbédìde kò gba ìwòsàn.

0: gbọ́ mi gbá ojú rẹ̀
1: sí fẹ́bọ̀.
0: Olúwa mi yóò dìde nínú ògo rẹ̀. Amúnú mi dùn, ayé bá mi padà sí. Kí ló máa ṣe?
1: Àwọn mi